0: Splash FM 105.5.
1: Ìlú ọ̀run máa fẹ́, ìlú àlú ó yá máa fẹ́, tí ojúmọ́ bá ti mọ́ ní ìlú máa ń fẹ́, ojú wò ní mọ́ kiri ó máa fẹ́, àṣẹ olúwa ni, gbogbo èèyàn sọ bí àkókò èrè òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa, apọ́sù dọ́kítà SM Mustapha JP, bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ ọlọ́run Seed of Christ Golden Church, Land of Reality, ti National Camp wọ́n wà ní, ṣe bí ọba International Power Line Camp, kìlómítà 54, Igosi Ibadan Expressway, lùfù wà pẹ́ ìpínlẹ̀ Ogun, apọ́sù, ó yá.
2: Hey,

0: ẹsẹ̀ méjì síwájú gbé ẹsẹ̀ méjì síwájú mo wí lórúkọ jésù láti òní lọ ojú kan tó wà yẹn lórúkọ jésù ti náà ọ̀run mú ọ síwájú agbára tó dá ẹ dúró tí ò jẹun lọ mo bá agbára yẹn wí lórúkọ jésù agbára yẹn gbiná àṣẹ ìtẹ̀síwájú kó wọ inú ayé rẹ kúrò lójú kan náà ayé rẹ fò lókè wàá dẹ̀ sebi ọba wàá dẹ̀ rógolo bẹ́ẹ̀ ni yóò rí ẹ̀rí rẹ dájú jésù olúwa wa lórúkọ olúwa tí ó dá ayé àti ọ̀run ó máa rí àánú gbà bankí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé happy sunday
1: happy sunday
0: àwọn sunday alágbára ni àwọn eléyìí bẹ́ẹ̀ ni irú àwọn àyájọ́ wọ̀nyí èmi máa ń kà sí lọ́pọ̀lọpọ̀ mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pé àkúsẹ́mi òní lórúkọ jésù ti nasareti ọ̀pọ̀ rẹ̀ la ó sì láyé tí jésù bá fa ẹ̀bọ̀rẹ̀ sẹ́yìn in the name of Jesus ó máa rí àánú gbà sọ pé màá rà àánú gbà sọ pé màá rà àánú gbà ẹ̀yin ọmọ ọlọ́run ẹ bá mi gbàdúrà yìí ìgbà mẹ́ta la gbà wàá kà pariwo sọ pé agbára tó dá mi dúró tí ò jẹ́ lọ ẹ̀gbiná ẹ̀gbiná oya àdúrà
2: orúkọ jésù
0: ẹ̀mí mímọ́ o agbára tó dá mi dúró tí ò jẹ́ lọ ẹ̀gbiná lórúkọ jésù ẹ̀gbiná lórúkọ jésù ẹ̀gbiná lórúkọ jésù ẹ̀gbiná lórúkọ jésù ẹ̀gbiná lórúkọ jésù ẹ̀gbiná jésù olúwa wa sọ pé agbára ọjọ́ ìsinmi fami dìde ní ojú kan náà tí mo wà oya àdúrà
2: orúkọ jésù
0: orúkọ jésù ẹ̀mí mímọ́ o ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi ọlọ́run ṣẹ́bi

0: sórí ètò wa ètò yín ire òwúrọ̀ láti ilé ìjọsìn ìjọ onítẹ̀bọmi ẹlẹ́ẹ̀lẹ́ Baptist Church. Olùṣọ́ àgùntàn wa ni àlùfáà ẹni ọ̀wọ̀ àti ọ̀mọ̀wé John Adékúnlé Adédòkun. Ẹ máa bá wa ká lọ.
1: Ẹ jẹ́ kí a kà nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìwé Matthew orí 15 ẹsẹ̀ 21 títí dé ẹsẹ̀ 28. Matthew orí 15 ẹsẹ̀ 21 títí dé ẹsẹ̀ 28. Jésù sì ti ibẹ̀ kúrò, ó sì lọ sí agbègbè Tire àti Sidioni, sì wò ó. Obìnrin kan ará Kenani tí ẹ̀kún náà wá, ó sì kígbe pé, Olúwa, ìwọ ọmọ Dáfídì, sàánú fún mi, ọmọbìnrin mi ní ẹ̀mí èṣù ń dá lóró gidigidi, ṣùgbọ́n kò dá lóhùn ọ̀rọ̀ kan. Àwọn ọmọ ìrìn ẹ̀ wá, wọ́n bẹ̀ pé, ràn lọ kúrò nítorí tí ó ń kígbe tọ̀ wá lẹ́yìn. Jésù dáhùn pé, a kò rán mi bí kò ṣe sí àwọn àgùntàn ilé Sẹ́lì tí ó nù, ṣùgbọ́n nígbà náà ni ó wá, ó sì tẹríba fún pé, Olúwa, ràn mí lọ́wọ́, ṣùgbọ́n ó dáhùn wípé, kò tọ́ kí a mú àkàrà àwọn ọmọ kí a fi fún ajá. Ó sì wípé, bẹ́ẹ̀ ni Olúwa, àwọn ajá a máa jẹ nínú ẹ̀rùn tí ó ti orí tábìlì Olúwa wọn bọ́ sílẹ̀. Nígbà náà ni Jésù dáhùn, ó wí fún pé, ọmọbìnrin yìí, ìgbàgbọ́ ńlá ni tirẹ, kí ó rí fún ọ gẹ́gẹ́ bí ìwọ ti ń fẹ́. A sì mú ọmọbìnrin rẹ̀ láradá ní wákàtí kan náà. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti ìsàrọ̀ ọkàn àwọn olùgbọ́ mi kó ṣe ìtẹ́wọ́wà ní ojú rẹ, Olúwa Ọlọ́run agbára wa àti olùdáǹde wa. Ní òní, 17 oṣù 5 ọdún 2026, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ rẹ̀ nínú ayé gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé lóko lẹ́yìn odi, wípé àánú Ọlọ́run yóò máa túbọ̀ bá wa gbé o. Ní ìjẹjọ, a gbọ́ nípa àwọn ìyá tí wọ́n jẹ́ ìyá rere nínú ilé, tí ìyá Mose sì jẹ́ àpẹẹrẹ rẹ̀. Lónìí a fẹ́ tẹ̀síwájú nípa ìtàn obìnrin kan, ẹni tí ó jẹ́ abiyamọ tòótọ́, ẹni tí ọmọ ọ̀dọ́ rẹ̀ ṣàìsàn, ẹni tó ń wá ọ̀nà àbáyọ, ìtúsílẹ̀, ìdáláre, ìdáǹdè fún ọmọ rẹ̀. Lórúkọ Jésù, gbogbo ẹ̀yin òbí tẹ́ ń ṣe akitiyan lórí ọmọ, akitiyan yín ò ní gbé o, ìlàkàkà yín ò ní já sófo, àánú ó fọhùn, àánú ó dáhùn, lórúkọ Jésù yóò sì dára fún yín. Obìnrin yìí, obìnrin tó nígbàgbọ́ ni, ìgbàgbọ́ rẹ̀ ó sì jẹ́ èyí tí ó yani lẹ́nu, ó ya Jésù gan tìkara rẹ̀ lẹ́nu, nítorí pé ọmọ ọ̀dọ́ rẹ̀ ṣàìsàn, ọmọ ọ̀dọ́ rẹ̀ wà nínú ewu, ó sì ń wọ̀nà àbáyọ fún un. Gbogbo ẹ̀yin tẹ́ ń wọ̀nà àbáyọ fún ìdílé yín, fún ọmọ yín, fún ọkọ yín, fún aya yín àti fún ara yín, lórúkọ Jésù lọ́sẹ̀ yìí ẹ rí ọ̀nà àbáyọ. Ọmọbìnrin yìí ó ní ìgbàgbọ́ lọ́pọ̀lọpọ̀ nínú Jésù, ó gbà wípé Jésù Kristì lè mú ọmọ òun láradá, ó gbà pé Jésù lè wo ọmọ òun sàn, ó sì tọ Jésù Kristì lọ. Ó ní, ìwọ ọmọ Dáfídì, sàánú fún mi, ẹ̀mí èṣù ń dá ọmọ mi lóró. Ẹ̀mí èṣù ti ń dá ayé tiẹ̀ náà lóró lónìí, Olúwa bá wí, Olúwa sì fòpin sí. Lórúkọ Jésù, ẹ̀mí èṣù ò ní dá ọ lóró mọ́, ṣùgbọ́n Jésù ò dá lóhùn. Àwọn ọmọ ẹ̀yìn Jésù wá wá, wọ́n ní, Jésù, obìnrin yìí yọ wá lẹ́nu, pàṣẹ pé kọ́ máa lọ. Jésù ò dá wọn lóhùn. Obìnrin yìí sì tún tẹríba, ó tún kúnlẹ̀, ó ní, Olúwa ràn mí lọ́wọ́, àánú rẹ ni mò ń fẹ́, sàánú mi. Ìgbà náà ni Jésù wá wí fún pé, kò tọ́ ká fi oúnjẹ ọmọ fún ajá jẹ, oúnjẹ tó tọ́ sọ́mọ, àkàrà ọmọ a gbọ́dọ̀ fi fún ajá. Obìnrin yìí wá ní pé, Olúwa, ó parọ́, ṣùgbọ́n àwọn ajá náà máa jẹ ìrún tó bá bọ́lẹ̀, ìrún tó bọ́lẹ̀ ẹ fi fún mi, kí ọmọ mi ó lálàáfíà, kí ọmọ mi ó níwòsàn. Ìgbà náà ni Jésù wí pé, ìgbàgbọ́ ńlá ni ìwọ ní, kó rí fún ọ gẹ́gẹ́ bí ìbéèrè rẹ, ó sì rí fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ lóòótọ́, ọmọ ọ̀dọ̀ rẹ̀ lálàáfíà. Obìnrin yìí wà nínú ìpọ́njú, obìnrin yìí ń la wàhálà kọjá, obìnrin yìí ní ẹ̀dùn ọkàn, ṣùgbọ́n Jésù bá pàdé, Jésù yóò bẹ́ẹ̀dùn ọkàn tiẹ̀ náà pàdé lónìí. Obìnrin yìí sì ní ìrètí nínú Jésù, ó ní ìgbàgbọ́ nínú Jésù, ó sì gbẹ́kẹ̀lé, ó sì tọ Jésù wá. Nígbà tí ogun ayé dìde sí wọn náà, ta ni wọ́n ń tọ̀ lọ? Wá Jésù lónìí kó o sì rí iyè, wá Jésù lónìí kó o sì ní ìgbàlà, wá Jésù lónìí kó o sì ní ìwòsàn. Gbogbo ohun tí ń ni ọ́ lára, gbogbo ohun tí ń pọ́n ọ lójú, gbogbo ohun tí ń dààmú rẹ, ìní Jésù ní ọ̀nà àbáyọ fún. Tíwọ bá ti gbẹ́kẹ̀lé, tíwọ bá ti gbà á gbọ́, tíwọ bá ti ní ìrètí nínú rẹ, Jésù yóò sì ṣe tiẹ̀ ní àṣepé. Ẹ jẹ́ ká súre òní. Olúwa, mo súre fún gbogbo àwọn olùgbọ́ mi lónìí, gbogbo ohun tí ń dá yín lóró kò síwọ iṣẹ́, gbogbo tin da yin loro loruko ti Jesu ko gbadanu ninu aye yin e gba itura olorun e gba iwosan olorun emi Jesu jade emi okokon jade gbogbo emi aisan yin e ma pora loruko Jesu e ma dasan loruko Jesu e ma dofo ku awon ti o fe yin fun daada loruko Jesu ohun won ni jake loruko Jesu ohun won ni je tewogba anu o si sogo lori ti yin anu o sogo ninu dile yin anu o sogo ninu ise yin loruko Jesu yo si dara fun yin mo gbadura wi pe gbogbo n te leto si ti aye ti so pe leto si ti ofin ti so pe leto si sugbon to ye yin fun rere loruko Jesu yo teyin lowo aso wi pe agutan le seli la ran Jesu Kristi si ke se obirin yi sugbon obirin yi ra anu gba anu lo sogo ki seto ki sagbara ki se n to ma se ki se n to ye fun anu na yo wo eyin na ri loni loruko Jesu mo laanu o wa yin ri yo wo mo yin ri yo wa ya yin ri yo wa ise yin ri yo wa idile yin ri ninu gbogbo ilakaka anu o sogo loni ojo 17 osu karun loruko Jesu anu o sogo iranlowo olorun o dide ogun olorun o bujade imale re otan gbogbo to neyin lara opin de ba nibi ti awon omo yin wa lokere ni ibi ti won wa ni idale ni ibi ti won wa lona jije ni ati ni tosi ni gbogbo nda so pe oto si won pe eyin so mo abile eyin so mo onile loruko Jesu mo so loni wi pe anu yo gba fun won oluwa o fi idi won kale lohun oluwa o fi ran lowo fun won oluwa yo fi oju rere fun won oluwa yo fi ran lowo fun won omo benin re si gba imularada mo so wi pe aye yin gba imularada ile yin gba imularada ise yin gba imularada loruko Jesu orun ja fun yin loni o Jesu sogo lori aye yin o ogun olorun yi aye yin ka o imole olorun tan yi yin po loruko Jesu e serere ara o gbodo niyin mo oju o gbodo pon yin mo idamu o gbodo ba yin mo eyin na o loruko ti Jesu e gba itura olorun e gba ibewo olorun e gba idahun Jesu Kristi Jesu o yiju pada si yin fun rere loruko ti Jesu o soro oyi sinu aye yin o soro ibukun sinu aye yin o soro itura sinu aye yin loruko Jesu iserere sinu aye yin ko gba alaafia omo benrin na o si gba imularada ni wakati yi iwo na gba iwosan re gba alaafia re gba ayo re gba idunnu re gba iserere re gbogbo oke na ko wo ni waju yin gbogbo idamu na ko pofo ninu aye yin loruko Jesu Jesu o jia atileyin fun yin yo si seran lowo fun yin ni gbegbeja yo gbeja yin ja aye yin o simi lowo ogun idamu o dopin ninu aye yin ran lowo nla yo si dide omo benrin na wi pe ran mi lowo mo so pe loruko Jesu ran lowo yo beyin wo ran lowo yo wa yin ri ran lowo yo je pin yin oju o si ni ti yin iya o si ni je yin idamu o ni ba yin ore ofe olorun yo si to fun yin gbogbo eyin olugbo mi loni ojo 17 osu karun odun 2026 e serere e yo e dunnu e ranu gba yo si yeyin loruko Jesu Kristi oluwa wa ire o
0: e pade wa fun akotun eto yi lojo mejo idede akoko kan na oluso agutan wa ni eni owa ti omowe John Adekunle Adedokun ero ibani soro wa ni 08039501349 lekan si 08039501349 titi ojo mejo ka pade layo emi ni ti yin to Joy Oladejo.

0: Àwa ti gbé ròyìn tó dùn díẹ̀ súnmọ́ bí ẹ wá gbọ́ná. Àwa ti gbé ròyìn tó dùn díẹ̀ súnmọ́ bí ẹ wá gbọ́ná.
1: Bẹ̀rẹ̀ pé ròyìn kí la wà ń kà.
0: Ti fún tẹ dán ni o. Gẹ̀rẹ̀rẹ̀ gẹ̀gẹ̀gẹ̀ jíkẹ̀ jíkẹ̀ jíkẹ̀ gẹ̀gẹ̀.
1: Bẹ̀rẹ̀ pé ròyìn kí la wà ń kà.
0: Ti fún tẹ dán ni o.
1: Ti fún tẹ
0: dán
1: ni o.
0: Ti fún tẹ dán ni o. Àmì. Àmì.
1: Tó wọ́n ní bàbá pẹ̀lú ajá ajá máa gbó bàbá pẹ̀lú àgbò kíkàn ló ń kàn.
0: Àwọn àgbò alágbò báyìí.
1: Àti wípé bàbá pẹ̀lú àkùkọ pẹ̀lú ogbe orí ẹ̀ àkùkọ ó sì máa kọ.
0: Bẹ́ẹ̀ ni kukuru
1: kukuru. Ẹ mọ̀ pé kukuru kù ni tàbùkọ́ kọ. Bẹ́ẹ̀ mẹ́ẹ̀ ń tàwọn àgbò
0: tó
1: kéwúrẹ́ o.
0: Bẹ́ẹ̀ ni.
1: Bó ti wù kágbò ó ké mẹ́ẹ̀ kéwúrẹ́ ó ké mẹ́ẹ̀ tó.
0: Ẹ ń yo.
1: Ọkàn iṣẹ́ gbé ìkejì èwo
0: àtàtà
1: ni. Ẹ kojúmọ́ ẹ kú ọ̀yẹ̀ tó là péréngede ẹ káàárọ̀ lóde tòní ti fún tẹ̀dọ̀rọ̀ yìí tún fẹ́ ṣerégede.
0: Ó ṣe bí ọmọdé. Ó
1: máa gà. Lójúkoro dání.
0: Ó máa gà.
1: Lójúkoro ní kò sí wọ́rọ́
0: tó ti
1: balẹ̀.
0: Ó bẹ́ẹ̀ ni ti fún tẹ̀dọ̀mọ́.
1: Mo
0: ṣòwò.
1: Má dẹ́yìn sọ
0: wá mú búrẹ́dì bọ̀. Wọ́n mú búrẹ́dì bọ̀.
1: Ẹ káàbọ̀ sí ilé ńlá ẹ káàbọ̀ sí ìkànnì ọmọlúàbí ìkànnì Splash 105.5 FM, the integrity station promoting right values.
0: Oh, yes,
1: alagbala okin. Alagbala ogongo
0: ba
1: ba ye. Oni je ojo keta.

0: fún oṣù karùn-ún òjìlélẹ́gbẹ̀ẹ́ ọdún ọdún mẹ́rìnlá. Akíwá o, ẹ káàárọ̀ o, akọ́ ẹ̀kú tòní, atawá àtẹ̀yìn àjọfà ẹ̀kú dẹ́gbẹ̀rà.
1: Àmì àṣẹ.
0: Ọlọ́yẹ̀wájú Adéhùsì ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ lórúkọ mi. Ẹni fẹ́ sọ lóyún rẹ̀ ọ̀kan ṣoṣo àjànàkú tẹ́gbà àgbòjì ẹ̀fọn papọ̀
1: jọ. Disque
0: Arco Sky Giran Global Radio King of Scorer Continental.
1: Intercontinental. Oh yes, ke. O de to ba ribe ja ma kira pe aku ojumo aku ojumo asuko ojumo mo ojumo to mo wa loni ojumo owo ni o ojumo ola ni ojumo eku ti se baale oro ire gbogbo yo su wa bo lose yi oni ni ojo akoko ninu ose o gbogbo eyin te ti wa mura te lo le ijosin omo leyin Christi pe eyin lo gbadura anti ninu e ma gbagbe orilede wa Nigeria e ma gbagbe ipinle yi e ma gbagbe adugbo yin e ma gbagbe ebi yin e ma gbagbe awon omo yin ori ara yin ninu adua o gbogbo awon ta ti wa mura to ta n lo si asalatu afa lo asalatu fa nabi mama ka so gbadua e ma gbagbe orilede wa Nigeria o e ma gbagbe ipinle yi be ba ti wa gbagbe ipinle yin ma gbagbe ijoba abile yin e ma gbagbe adugbo bi te ti wa e ma gbagbe ebi yin o e ma gbagbe awon omo yin e ma si gbagbe ara yin be ti wa n gbadua o e ma gbagbe awa na nikan ni omoluabi le to je pe ise ta yan laayo o ni ka ma ja itan lori on gbogbo to lo kaakiri agbalaye awon awe ri yojojumo le wa ti wa wa lori tabili ti wa o score punch re vanguard gbori wole guardian re daily post gbori wole daily trust re gbogbo e lo nse wa ni kamikami ko tutun mi ka o e lo sitako eja facebook ele to je ti kan ni omoluabi splash fm 105.5 Ibadan. Eyan like e koko repete. E love e koko jaburata. E bere si ni fi atejise n sowo si wa. E je ko ma lo ni ibamu pelu awon oroyin ta ba tari sakato dot yin. Gbogbo eyin te wa lori TikTok na. Adupe po lowo yin ife lo so wa po o. Oluwa oba ko ni jo ja lai lai. Iya Adini yin na ni o seregede o se bi omode o gbe tun fulu dani. Aminat Adetun Badmus on loruko temi o. Motola yin eleyi to se be ko mama. Mama.
2: Ah leti le o.
1: Mama. Mama. Mama. O se bi omode o gbe tun fulu dani o se dada.
0: Gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ wípé àwọn àkọlé ìròyìn náà la máa ń kọ́kọ́ ṣàbí ṣàbọ́jọ síwájú yín.
1: Bẹ́ẹ̀ni.
0: A tún ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa ṣàwọn báyìí. Ìwé ìròyìn Daily Post ló kọ́kọ́ dúró ta dágìdì gbà kú níwájú mi mi ó ní kí n kà á.
1: Ó yá ká ó yá ká ká.
0: Kí ni tó mú jáde o?
1: Kí ló mú wà?
0: Ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà Goodluck Jonathan Àmàní ó ti kẹ́gbàjáre sóde. Ó ní ẹgbà wá o. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí ó wà ní agbára o. Ètò ààbò tó mẹ́hẹ lásìkò yìí ìkọlù àwọn agbésùmọ̀mí àti ajínigbé ìgárá ọlọ́ṣà gbogbo. Kàkà kó dẹ̀ léwé àgbọn kàkàkà ní lè bí ọrùn akíkà ó wá mú ìkìlọ̀ wá fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ má jẹ́ kàn fi ohun hẹ́rẹ́hẹ́rẹ́ mọ́ mú kíní mọ́ ẹ má jẹ́ sọ ìwà ìbàjẹ́ ìpànìyàn àwọn ìwà rògbòdìyàn ká má sọ di ìṣẹ̀lẹ̀ ojoojúmọ́ tí ò lákàsí mọ́ o ó tó lákàsí àìláṣọ lọ́rùn pàákà eléyìí tó àpérò fún gbogbo ọmọ eriwo Daily Post ló post ẹ à ń bọ̀ ńbẹ̀ láìpẹ́ láì jìnà.
1: Ó dé ẹjẹ́ lọ sínú ìwé ìròyìn Sunday Punch eléyìí tó jáde fún tààrọ̀ tòní ìròyìn tó wà ń bẹ́ẹ̀ kò dùn mọ́ni nínú o skọ̀rọ̀ wọn ní àwọn abiyamọ ìró ti tú dàálẹ̀ báyìí wọn wá ka ọwọ́ lérí. Omijé ó bẹ̀rẹ̀ sí ní bọ́lẹ̀ pòròpòrò lójú wọn o léyìí tí kálukú wọn ń pariwo pé ọmọ mi ni ẹ bá ń wọ́ ọmọ mi ẹ mọ jẹ́ wọn ó jí gbé lọ ẹ bá ń wọ́ ọmọ mi bóde o náà ni gbólóhùn tí ń bóde lẹ́nu wọn o wọn ni ó kéré tán àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó tó 45 o náà ni ìròyìn mọ̀ tí ń gbé báyìí o pé wọ́n jí wọn gbé ní àwọn ilé ẹ̀kọ́ mẹ́ta kan eléyìí ti ń bẹ ní oríire ìjọba àbílẹ̀ tí oríire ni ìpínlẹ̀ ọ̀yọ́ ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí bó o ló ṣe wáyé ìgbésẹ̀ wo òun náà ni àwọn òṣèlè tó ààbò ti ń gbé báyìí ti fún tẹdọmọ rẹ ẹ gbọ o láàárọ tòní.
0: Bẹ́ẹ̀ ni àjọ kan tí mo ń pè fún àforíjì lágbàáyé àjọ aláforíjì lágbàáyé ni elétò àforíjì lágbàáyé tá a mọ̀ sí Amnesty International. Lórí ọ̀rọ̀ lórí ìròyìn tó mú tán yìí ni o àwọn náà kẹ́gbàjarè sí ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà wípé àsìkò tó àwọn ọmọ tí wọ́n jí gbé àwọn akẹ́kọ̀ọ́ láti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n jí gbé àtàwọn akẹ́kọ̀ọ́ láti ìpínlẹ̀ Borno tí wọ́n ti jí gbé ìjọba àpapọ̀ ẹjí ẹ mọ́mọ̀ sùn ẹ gba ìdáǹde wọn padà o kí kálukú darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí wọn o ètò tí a jẹ́ yìí tẹ́ ètò tí ń ṣẹlẹ̀ báyìí kọ́lọ́run ó ṣàánú ẹ̀ ni punch ló punch ròyìn àmọ́ ìṣẹ̀lẹ̀ kan náà ṣẹlẹ̀ ní ìlú Àbújá
1: ó
0: ní agbára pọ̀ kọ́lọ́run ó ṣàánú ẹni ni o ilé kan ló dàwó gírí wò báyìí o ilé ọ̀hún tó sì dàwó rèé wọn ni wike ti pàṣẹ ní wàràǹṣe sá wípé àwọn tí wọn tara ìṣẹlẹ náà farapa pé kí wọn ó tètè yá máa gba ìtọjú kan fún wọn ní ìtọjú tó péye ni o
1: bó
0: tilẹ̀ jẹ́ pé èèyàn bíi márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ la gbọ́ pé wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ ó kà sí àràbí ijó àti ilé burú jọjọ ọlọ́run jọ máa ṣọ́wà.
1: Ó dá lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé eléyìí tó wáyé nípínlẹ̀ Ọ̀yọ́ náà tún ni ìròyìn eléyìí ló dá lé lórí o. Wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ ẹni pé ẹni tí í ṣe ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá Ọlátúnjì Dìísù bàbá ti wá sí ìjọba àbílẹ̀ oríire báyìí ìyẹn nípínlẹ̀ Ọ̀yọ́ láti wá bẹ̀rẹ̀ àwọn ìgbésẹ̀ kan eléyìí tó nípọn lórí bí wọ́n ṣe dóòlà àwọn ọmọ ọlọ́mọ ènìyàn lọ́nìyàn eléyìí tí wọ́n jí gbé lọ. Ìrìn àjò wọn wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ níbo ló wá dé dúró ẹ̀yìn ó mọ̀ gbọ́ láàárọ̀ tòní bákòókò rẹ̀ bá ti tó ní àmọ́ṣá ẹni tó jẹ́ wípé agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn náà ló jẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Fẹ́mi Fọlànà San ọmọ sọ́sọ́ bíi owó ni o òun náà lọ́mọ̀ ti rọ ẹni tí ṣàì lórílẹ̀‐èdè wa Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu léyìí tí ń ké sí wọn pé bàbá bẹ́ẹ̀ bá gbọ́ ìròyìn kan láti ilẹ̀ Amẹ́ríkà pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú ìgbógun ti àwọn ikọ̀ agbésùnmọ̀mí wọn ni bàbá ẹ wá sábẹ́lé lọ́dọ̀ tí a ń bí ẹ lọ sí ẹ̀ka ètò ààbò ẹ bí wọ́n léèrè ń bẹ̀ kí ni tó ṣẹlẹ̀ gan-an ẹ mọ̀ jẹ́ wọ́n mọ fún yín ní èrí jẹ láti ilẹ̀ òkèrè lọ́hùn pàápàá jùlọ láti àkàtà ẹni tí ṣe ààrẹ wọn nílẹ̀ Amẹ́ríkà torí bí AI ni bọ́ọ̀ ni bọ́ọ̀rìjínà wọn ni pífẹ́ kínní kò sẹ́ni tó lè sọ báyìí o níbo wá lọ̀rọ̀ dé dúró gan ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní bákòókò rẹ bá ti tó ni o.
0: Okay, now Daily Post náà ló tún gbé eléyìí jáde lápò ọ̀dọ̀ tèmi ń bí o níbi tí ó gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra ọ̀gbẹ́ni Peter Obi tí wọ́n ní ó ti kẹ́dùn púpọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àwọn ọlọ́pàá kan àti àwọn sójà kan o tí wọ́n rán lọ sí ọ̀run Àsàntè tí wọ́n ṣubú lójú ìjà ní ìpínlẹ̀ Yobe. Ìpínlẹ̀ Yobe ni wọ́n ti rán wọn lọ sí ọ̀run Àsàntè àwọn wo náà tún ni ìbàjẹ́ àwọn wọ̀kìlú mọ ẹ̀dá àwọn oníbàjẹ́ ẹ̀dá ènìyàn ọ̀bàyéjẹ́ agbésùnmọ̀mí ni o.
1: ọmọ wa ṣe báyìí
0: pọ́ǹchì gbé eléyìí o 2027 bí ṣe ń kọ̀kún bọ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n yìí o.
1: ẹtí ẹ̀ ń jà
0: wọn ni ẹgbẹ́ òṣèlú PDP sọ̀rọ̀ wípé ẹ gbọ́ àwọn làwọn kó èrò tó pọ̀ jù ní ilé ìgbìmọ̀ aṣòfin àwọn ò gba ipò àwọn padà
1: bó
0: bá dọdún 2027 ìwé ìròyìn punch ló punch eléyìí jáde.
1: ó dá ìwé ìròyìn punch náà ló tún punch eléyìí sí gbòòrò ayé òun ni àjọ eléyìí tó rí sí ètò ẹ̀kọ́ kárí ayé eléyìí tá a mọ̀ sí universal basic education commission òun náà ni a mọ̀ ti yọjú ọ̀rọ̀ síta wípé ìjọba ìpínlẹ̀ 36 tẹ̀ mọ́ olúùlú lórílẹ̀‐èdè wa Nàìjíríà òun náà ló jẹ́ pé owó kan èyí tó bọ́ sí àkàtà wọn tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ẹ̀kọ́ kárí ayé kí ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ kó lè di gbẹdẹmukẹ ẹni fún kó wá wa nípìnlẹ̀ àti àwọn olúùlú lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọn ní láàrin ọdún 2005 wọ ọdún 2023 owó kan eléyìí tó tó bílíọ̀nù gbé bílíọ̀nù mi ni o márùnléníẹgbẹ̀ta ó lébélé ń já ìyẹn 605.89 billion naira òun náà ló ti ṣe bẹ́ẹ̀ bọ́ sí àkàtà àwọn ìjọba ìpínlẹ̀ tó ń ti olúùlú lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹlẹ́pìnpín ni kinní ọ̀hún bó ni wọ́n ṣe pin bó ni wọ́n ṣe ṣàmúlò rẹ̀ fún ẹ̀ka ètò ẹ̀kọ́ ní àwọn ìpínlẹ̀ eléyìí tí owó ọ̀hún tó ti wọlé sí níṣọ́lú ìṣọ̀lú ìṣọ́lú ẹ̀yìn ọmọ gbọ́ láàárọ̀ tòní o bá kókó rẹ̀ bá àmọ́ sọ̀rọ̀ ìròyìn kan eléyìí tó ní ṣe pẹ̀lú ìdojú oroko àwọn àrè ìyẹn lórílẹ̀‐èdè bòmí pàápàá jùlọ eléyìí tó ń wáyé nílẹ̀ South Africa lórí àwọn ọmọ orílẹ̀‐èdè wa Nàìjíríà àti àwọn ọmọ orílẹ̀‐èdè míì eléyìí tó fi ilẹ̀ South Africa ṣe ibùgbé wọn ni ẹni tí í ṣe olórí ààrẹ fún àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn Yorùbá eléyìí tó fi ilẹ̀ South Africa ṣe ibùgbé ìyẹn dókítà Olúṣọlá Agbéníyì wọn ní babo oníbabo ọ̀nìyàn ọlọ́nìyàn mọ̀ ti bóde o léyìí tí a ṣe lálàyé pé ẹjọ́ nítorí Ọlọ́run o bàbá fi gbogbo nǹkan parọ́ èyí tí ń bẹ́ẹ̀ lẹ̀ yìí ẹ mọ̀ jẹ́ àmúrọ̀ mọ́ Adams o si amole ba be wo ke tun wo bi o e te n so wi pe ikolu to se waye lenu lo lo yi omo Nigeria kan ko si lara awon eyan ti a gbe mi lenu won ni ah se yin ba de South Africa ni se mo bo se n lo ni ki wa ni awon gbolohun to bode lenu dokita Olusola agbe ni yi eyan mo gbo laaro toni se report fun o si tedo royin be
2: o da ja lo sodo Peter Obi ati Kwankwaso
1: won mari together
2: o be ni bi to mari together so mo se n bo yi won ni e sora e jina si wa eleya meya ati iwa nwara anikan jopon iwa won biliki won bia e sora o bi eto idibo 2027 bo se n bo yi e je ka ma sora ni isora na ni mo wa re ni ni leke ogbon eni
1: lo ba di evura o evura o
2: evura o
1: ifura lo ogun agba evura o
2: tori pansa ti o fura ma
1: pansa jana ajo fura jaju bo ni le o ba fura o le ni oko e ba fe sun lale e tan na ile po e si tun ti le ko gbin gbin
2: ro kan pa na ni
1: iro o ma tun pa na ah e tan na yi gbogbo lepo esun ti lepo gbin gbin na ba ni iro ke se kun o ti na bole o e tan ina yi lepo yato si mo ti na bole o
2: ah ni ki won o ti na bole
1: asoro
2: na ba ki won o tan yi ka kun o pa tinu yara ba patinu ya ni le so wa ntara
1: be ni be ni yo gbodo patinu ya
2: te ba tan ti ta te patinu le ara so ni le tin benu le okay na punch lo gbe eleyi sha won ni akosile latodo jambure o
1: okay
2: pe o le ni million meji le ni ogun
1: yo eyin
2: awon ti o ti joko se idanwo a se wole eko giga gbogbo gaga bi jambu se gbe gaga bi ijabo be lati odun 2015 titi dessert ya wayi
1: o da gbogbo to ni se pelu eto idanwo waeki ti n lo lowo lowo ati oro gbogbo to ni se pelu awon ajo to leto dibo lo le de wa Nigeria le to da duro ti oro po gu mo ijoba tabi ma ajo kankan tabi me egbe oselu kankan INEC ni a n pe be won ni jeje mo bi pe oro gbogbo to ni se pelu eka eto abo ile ise ologun leye o na ni ati sira laye o pe e wo gbogbo awon eto ti o mo lo baye ni ipinle Taraba awon setan lati pese abo to gbopon lasiko igba ti e ba se wa heki lowo awon mo lomo ti se wa heki lowo ko ye pe ngba ma se wa heki lowo lawon kan jagbe yin ni wo ti ma wa yoju pe won tun fe jiyan gbe abi won fe se gba abi won fe sawo won ni eleyun awon oni jo sele be na ni ajo INEC awon setan lati dabo bo abala be na ni bo gan na ti gbogbo lo n jade awon kini to wa tawo ta se ninu e eyan gbo laaro toni ba koko re ba ti toni amo sha score awon odo lo le de wa Nigeria awa odo ani lo dagba soke e to lorin to gbangban to si nituma won ni eni ti se alakoso fro gbogbo to ni se pelu odo nile yi Ayodele Olawande o na ni amo ti fi die mule o pe ijoba apapo le de wa Nigeria won duro tan lati je ki dagba soke ko tubo ma tesi waju lakata awon odo awon igbese wo ni a fe gbe kini to fa sababi ti gbolo ohun fi bode be eyan mo gbo laaro toni o ba koko re ba ti toni o ye jagbara pa bayi o o di wo lodo osan godo lapo san gbolo gbade laaro ye oh my god adimeyi yod lale koroko ni o a fe lo re polowo ojanu ta ba wa pada de ti fun tedo mo show
3: Every day across Nigeria, children are doing extraordinary things. From saving lives to solving real problems in their communities, young heroes are making a difference. The Indomie Heroes Awards recognizes Nigerian children aged 0 to 16 years whose courageous actions have made a real impact in their homes, schools, or communities. Do you know a young hero in your school, neighborhood, or family who has shown physical, social, or intellectual bravery? Now is the time to shine a light on them. Visit www.heroesofnigeria.com and submit their story today. Indomie Heroes Awards 18th edition, celebrating Nigeria's unsung heroes.
4: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
5: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
6: Power Oil, hey, Power Oil.
3: Every day across Nigeria, children are doing extraordinary things. From saving lives to solving real problems in their communities, young heroes are making a difference. The Indomie Heroes Awards recognizes Nigerian children aged 0 to 16 years whose courageous actions have made a real impact in their homes, schools, or communities. Do you know a young hero in your school, neighborhood, or family who has shown physical, social, or intellectual bravery? Now is the time to shine a light on them. Visit www.heroesofnigeria.com and submit their story today. Indomie Heroes Awards 18th edition, celebrating Nigeria's unsung heroes.
7: Flash FM 105.5.

0: káàbọ̀ padà láti ojú ọjà tí mo fẹ́ dọ̀rọ̀yìn ó gbọ́dọ̀ ṣòwà yìí.
1: Bẹ́ẹ̀ ni o.
0: Bẹ́ẹ̀ni ló dífá fún pé àwa náà fẹ́ kán sínú agbami ìròyìn nísànsán náà.
1: Oh yes, ke.
0: Daily Post níbi abágungilà abásọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n ní ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ń gbà kan rí Goodluck Jonathan náà ló ti kọminú olórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń wáyé o nípa ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà léyìí tó ń sọ pé àwọn orílẹ̀‐èdè Nàìjíríà ó dàbí ẹni pé wọ́n ti fẹ́ máa fọwọ́ dẹngbẹrẹ mú ìṣẹ̀lẹ̀ gbẹ̀mígbẹ̀mí àti ìwà rògbòdìyàn lórílẹ̀‐èdè yìí ṣe bẹ́ẹ̀ náà ló ti wọ̀ wá lára tó ló ti ń di bárakú wa ni. Jonathan ló ń sọ̀rọ̀ lọ́jọ́ Àbámẹ́ta Sátidé o. Bẹ́ẹ̀ ni níbi ètò kan tó wáyé ní ilé ìjọsìn ti àgùdà kan ti ń bẹ ní Àbújá èyí tó wáyé gangan ni àti ilé ìjọsìn ti James Mímọ́ nù tí ó ń bẹ ní Àsokoro níbẹ̀ náà ló ti pè fún àrògùn àti àròjinlẹ̀ látọ̀dọ̀ àwọn ènìyàn pípẹ́ jájọrò kínní yìí ǹjẹ́ kò tó àpérò báyẹn aláṣọlọ́run pa ká tó àpérò fún ọmọ eríwo ó tó àsìkò fún abáyẹjẹ amọ̀ntà ń ṣe ẹja ronú àròjinlẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí ó ní ìṣọwọ́ tí àwọn ìṣẹ̀lẹ̀ rògbòdìyàn làkádí ìjínigbé àti bíba nǹkan jẹ́ piya bó ṣe ń piyẹ́piyẹ káàkiri bó ṣe ń piyamọ lórílẹ̀‐èdè yìí ń tìbútòrò ó ti ń fẹ́ máa jẹ́ kí ó dàbí ẹni pé ìròrí wa ti ń fẹ́ máa gbà á bẹ́ẹ̀ ó ti ń fẹ́ jẹ́ kó máa dàbí pé ìròrí ìjọmọ ènìyàn gan ó ti ń fẹ́ máa lẹ ó ti ń fẹ́ máa lẹ wá nínú ìrònú ó ti ń fẹ́ máa lẹ wá nínú ìjáramọ́ àti ìgbógun ti ìwà ìbàjẹ́ bí èyí o ọ̀nà ní àwọn ọjọ́ ọdún bí ìgbà kan sẹ́yìn rí bírú ìṣẹ̀lẹ̀ bí èyí bá ṣẹlẹ̀ ẹ̀rí ọkàn ní mi gbogbo èèyàn ní mi tìtìtì gbogbo aráyé ní parọ́ pé èé ṣe ìwà àgbọ́dọ̀ rírú èyí kó má ṣẹlẹ̀ ó ní ṣùgbọ́n lóde tòní wọ́n ń piyẹ́piyẹ wọ́n ń dẹ̀mí àwọn èèyàn lógbodò àwọn agbègbè gbogbo àti àwùjọ ni wọ́n ń dibi tí wọ́n ń bàjẹ́ ká sanmọ́ sáàrin ìlú kádẹ́mí àwọn èèyàn lógbodò ká tún jinigbé ó wá dàbí ẹni pé ayé ò ti ẹ̀fẹ́ jámọ̀ nǹkan kan mọ́ lójú gbogbo ẹni o bẹ́ẹ̀ sì ni ohun gbogbo kan ń lọ ní ìrọwọ́ ní mẹ̀lọmẹ̀lọ bẹ́ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tí ò sì yẹ kórí bẹ́ẹ̀ ó yẹ kí gbogbo ọmọ apẹ́ra wa ṣàjọ ọ̀rọ̀nu ni èyí ni ọ̀rọ̀ tí ààrẹ tẹ́lẹ̀ nì tó sọ tó sì ń ṣe kìlọ̀kìlọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà a ti ń fẹ́ máa dé ààyè wípé ìjẹ́ ọmọ ènìyàn wa àti ìrònú gẹ́gẹ́ bí ọmọ ènìyàn tààrà wa ó ti fẹ́ máa lẹ. Ó sọ̀rọ̀ ó ní ẹni ẹ wo gbogbo àwọn ìwà eléyìí tí a kì í fi peni ní ọmọlúàbí ó ní òun náà ló ti ń gbọ̀rẹ̀ gẹ̀jígẹ̀ báyìí o lórílẹ̀‐èdè wa Nàìjíríà bí èèyàn bá sì dorí ayélujára lóòótọ́ ẹ rí wọn. Bí wọ́n ṣe wọṣọ olómi rèé tí gbogbo ọmọ fìlàǹgà ló mú làǹgà ló tó wọ́n kọ nọ́mbà ẹ bẹ́ẹ̀ bọ́mọ ẹ bá fẹ́ rí mi mo ní ibi
1: customer
0: àti àwọn ìwà tó níṣe pẹ̀lú ìjínigbé ètò ààbò tó mẹ́hẹ̀ àti àìlákàkún ẹ̀mí àwọn ọmọ ènìyàn tó jẹ́ nǹkan tó gbàgbóró kan lásìkò yìí ǹjẹ́ gbogbo nǹkan wọn yóò tó ń tó yẹ ká jòkó ká doríkodò bí ẹ̀rọ afami ká ronú sí kí ló dé
1: kó kúkú tó
0: ń fẹ́ nǹkan bẹ́ẹ̀ tó ń ṣẹlẹ̀ tá a sì ń gbójú tá à ń mójú jẹ. Ó wá ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ẹja padà sí iṣẹ́ àti ìrònú ọmọlúàbí tá a ní tẹ́lẹ̀ o ó wá kù sọ́wọ́ ẹ̀yìn tẹ́ ẹ jẹ́ adarí gbogbo náà láti fi ìwọ ọmọlúàbí hàn àti ìjẹ́ akin ìgboyà ní ìgboyà pẹ̀lú ẹja àjọ kojú oro sí ìpèníjà gbogbo tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà. Jonathan náà ló sọ̀rọ̀ yìí ó ní ipò pàtàkì àti ipa ńlá náà sì tún ni ilé ìjọsìn náà ń kó fún àwùjọ àti ìdàgbàsókè rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ adarí ẹ̀sìn gbogbo ẹ túbọ̀ wà ní ipò ẹni tí ń sòótọ́ ká sì máa gbé òdodo lárugẹ èyí náà la lè ṣe tá a fi káyé já omi bẹ́ẹ̀ kọ́ àsìdè gòsò kíní ọ̀wọ́n ọ̀fẹ́ pé ni mọ́ o Daily Post
1: ó lágbára ó dáa tó bá rí bẹ́ẹ̀ wá jáwé ìròyìn kan léyìí tó bóde láti inú ìwé ìròyìn Sunday Punch fún tẹ̀ àárọ̀ yìí wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ wípé ó kéré tán àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó tó 45 ìyẹn 45 òun náà ni ìròyìn mọ̀ gbé báyìí pé wọ́n ti jí wọn gbé o ìyẹn ní ọjọ́ ẹtì Friday ọ̀sẹ̀ tí ó kọjá yìí ní àwọn ilé ẹ̀kọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí ti ń bẹ ní ìjọba àbílẹ̀ ti oríire èyí tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ní ìkọlù alágbára òun náà ló mọ̀ wáyé o ìyẹn nílé ẹ̀kọ́ Baptist Nursery and Primary School eléyìí tó wà ní Yàwótà àti ilé ẹ̀kọ́ Community Grammar School eléyìí ti ń bẹ ní Yàwótà àti Community Grammar School eléyìí tó wà ní Ẹ̀síẹ́lé àbíbò ni ati LA Primary School eleyi ti nbe ni agbegbe ohun nigba ti won mo tesiwaju ninu awon isele eleyi to waye yo won ni ijejemo yi pe lowo lowo ba ti nsoro ye awon osise leto abo won ni ko wa awon won ti fan ba yo si awon agbegbe bi to sese ki awon karanba ni eda yi ki won fe ku awon omo lomo ti an jiko ki won fe ko won gba jade salo nitori pe iroyin gbe o pe inu igbo ti Old Oyo National Park ibe o na ni won rariwo nigba ti won o mo tesiwaju ninu royin ohun o won ni enikan le to je akeko yen ni ile eko Baptist Nursery and Primary School iyen Elizabeth Olagoke nigba to won o mo soro nti e won lo ni ha awon ajinigbe ni won o won wa toro toro won wa toro toro ije ede wo gan ni won fo lenu o lele ti nfo yoruba lenu nu won be nbe o e ti nfo ede hausa nbe lenu ninu won be e to je pe adamode ebo ele ta mo si pidgin english o na nbe lara awon eyan ti an so ede ohun oni ni ago mejo aro ti gbogbo awon ti to lowo owo lori ila ebe mo pe won kokko sadu alaaro wo to wole oni lori ila la won wa o sadede la won ri okada mefa eleyi ti an ya wole wole toro toro ni oni bi an ti nde bayi meji meji ni atora won sori okada ohun o oni gbogbo ero oka won ni pe awon eleyi boya won wa lati wa bere nkan kan nipa ile eko ni oni sugbon sabi an ti nbele bayi ha ti kaluku foju gan ni won pe awon eleyi won o jo eyan gidi to ni nkan kan se pelu eka eto eko awon eleyi won fe da wahala le ni o Elizabeth Olagoke ni o ngbera tan ni o mesi ni sasala fun emi hun oni sugbon sa awon omo to hun ko ni class todo to hun ogun niye ni won omo melo lo nle fowo ko le kan na lati sa ere oni ewo kini ohun o lagbara po o oni se ri awon omo lomo ti an jiko won po die o oni bo nba ni ko nso yo nka ti an je gan meji din ni aadota ni ah awon omo yi mo po won ni eni ti se oba laye lagbegbe ohun iyan ba Tajuddin Abioye o ti se lalaye o pe ah ewo ohun to nje kabiyesi gbọlọhun to hun gbọ lenu awon eyan na ni pe iye awon nkan awon omo lomo ti an ti jiko ma din ni aadota ni e dakun ebo hun wa won awon ogowo ere ola ti adugbo yi ti agbegbe yi ti ilu yi o na ni won je e dakun e ma je ki awon abiamo nko ki won foju sunkun omo won won ni se wa ri awon iya to bi awon omo yi ha skoro inu banuje nla nla ni won wa bayi o tori pe kaluku won kawole ri ni o ti won si n to mi je loju omije gbigbo na ni kaluku won bere si ni pariwo pe e dakun omo mi ni e ba n wo omo mi e ba n wo omo mi o na ni gbolohun ti n bode lenu won o enikan ile to wa je pe oga agba lo je leka eto abo le yi sugbon sa ti won o fi oruko won si gboro aye o won lo se lalaye pe e lo re fokan bale o nitori pe awon marun kan ile te je afurasi owo ti ba won onise wa ri awon mararun yen won ti ko won lo o si eka eleyi to se iwadi to gbangban lori iwo ọdaran leyi ti won si tesiwaju lori bi won se wa awon omo naa ni awari awari lobirin wa nkan obe eyin osise leto abo lorilede wa Nigeria papa julọ nipinle Oyo oro yi ti dowo yin o ijọba apinle Oyo e mo sun ijọba apapo orilede wa Nigeria orun we nilu akoko yi ko o awon omo lomo niyan loniyan ti eji ko yi sise awari won o dowo yin oba to ni wa yo si fun yin se o
0: mi so oda iroyin kan na tun re lodo temi nbi o nibi ti ajo eleto afuriji lagbaye Amnesty International ti won ti kegbajare sode lori isele ikolu otun ni eyi to nwaye lawon ile eko wa gbogbo ni tubuto orilede Nigeria bi ka ma jinigbe won wa se kilo kilo wipe a se ntuse awon isele ikolu bi eyi si awon akeko wa kini ohun ni se lo mo tun je wonu gan ni o eyi si fi han wipe eto abo wa lorilede Nigeria o mehe gan ni ati inukuku laja pelu mo eto eko le yi jamo o oni ajo ohun lojupo ayelujara x re lojo abameta Saturday lo soro wipe awon iko adi amora gbogbo ni won se oniruru awon isele ikolu laarin awon ojo sira won le to si je pe be lo waye ni apa oke oya ati apa gusu le Nigeria ti won ti ji ogoro awon akeko gbogbo ti won ji won gbe o gege bi atejade oro se bode lojo keta lati ojo kerin la osu ta wa yi nu odun ta wa yi o meji le ni ogoji awon akeko na ni won ji gbe o leyin ti awon okoloran si adi hamoro ohun ti won kolu awon ile eko kan ni Askira Uba ati ijoba to nbe ni ijoba ibile Askira Uba ati ijoba ibile ti Chibok ni ipinle Borno ba na lo fi kun pe ojo ke edogun osu ta wa yi nu odun ta wa yi o ko din ni ogoji awon akeko ototo ti won jigbe o leyin sele ko lo awon adihamoro ohun ni ijoba ibile tori re ni ipinle Oyo ti wa ta wa yi ajo Amnesty International leto aforiji lagbaye ohun na lo wa mu ikiro wa o pe ogoro ninu awon ti won jigbe ohun irufe nkan be na lo nsele o nje mo pe mo ki da won le mo won ni idukuku laja mo ni ti wa npoju ka ma jini gbe ti wa ndi toro fun kale gbogbo eyi si ti so opolopo omolebi ati obi ati ebi ati ara gbogbo si inu pahe ati hilahi lo wi pe nje mo ran mo wa lo suku gan mo bayi o ni ti se akoba nla to po fun eko ati eto abo awon omo wa won ni egbe aja feto ati ajangbara ohun na bakan na no be lo atelu ti won se lapejuwe gege bi ikuna awon alase lati se ohun to to ati lati gbe igbese to ye ko le ba pagide ninu irufe eko lu bi eyi lawon ile eko mi ati ni awon agbegbe gbogbo to gbe nsele ki lo de bi igba ti won kawo gbera tan se nkan kan ni ejigiri egba won pada awon ti won jigbe o ajo eleto aforiji lagbaye no kebe tantan ti ijoba apapo le Nigeria iwe iroyin punch lo punch e lo ro yi
1: o da iwe iroyin punch na lo tun gbe eleyi lo ro kutukutu ni e fe mo bi ti nkan de duro leka ile ise olopa papa julo lori isele eleyi to waye nijoba abile ti orire e ti nbe nipinle Oyo won eni ti se oga agba patapata fun ile ise olopa nile ye Olatunji Disu o na lo mo ti yoju o eni si ijoba abile orire nibi ti isele ohun to ti waye won se lalaye ninu atejade kan eleyi ti eni ti se agbonisọ fun ile ise olopa to fi lele yen DCP Anthony Placid yen lana ti se ojo abameta Saturday ninu atejade ohun nibe lo ti se lalaye o pe se ari oga agba patapata fun ile ise olopa oro na dun won jojo koda won ti kedun pelu awon ebi awon eyan eleyi to je wi pe won padanu emi won lasiko ti isele na waye be na ni won ti gbaradi bayi lati daju pe igbese didola awon omo lomo eleyi ti won jiko laaro kutukutu ojo eti Friday ose to koja o yori si rere lasiko igba ti eni ti se oga agba patapata fun ile ise olopa to yoju si wa nipinle Oyo lori oro ohun o won ni ase pade pele eni ti se commissioner fun ile ise olopa nipinle Oyo CP Abimbola Ayodeji Olugbenga in loko ti won koda won tun se pade po pẹ̀lú àwọn ẹ̀ka lẹ́ka tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ààbò èyí tó jẹ́ pé ọ̀rọ̀ kàn wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀n nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí wọ́n á gbé kalẹ̀ o níbẹ̀ ni a ti fọwọ́ ọ̀dánilójú sọ̀yà ẹni fún gbogbo àwọn olùgbé eléyìí ti ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn òbí eléyìí tí ọ̀rọ̀ ọ̀hún tó kàn gbọ̀ngbọ̀ngbọ̀n àwọn alágbàtọ́ léyìí tó jẹ́ pé wọ́n fi ọmọ sí wọn lọ́dọ̀ ni pẹ̀jọ́ ọmọ yìí ó máa gbọ́dọ̀ yín àwọn eléyìí wà wò pé ó dá o ọmọ ò lè máa gbọ́dọ̀ wa kọ́ mọ́ lọ iléèwé ó yá ilé ẹ̀kọ́ ń bẹ̀ nìkan ọmọ lọ léyìí tí ọ̀rọ̀ ọ̀hún kọ́ ó sì kan àwọn náà wọn ni wọ́n ti wá fi ọkàn wọn balẹ̀ báyìí o pé ẹ lọ́ọ́ fọkàn balẹ̀ ìgbésẹ̀ ṣíṣàwárí àti dílọ́ọ̀dà àwọn ọmọ ọ̀hún kúrò lákàtà àwọn ikọ̀ burúkú yìí òun náà ló ti gbìnàyà àwa mọ̀ gbàdúrà fún yín o iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ gbogbo ẹ̀yin ẹ̀ka lẹ́ka ètò ààbò tọ́rọ̀ yìí kàn gbọ̀ngbọ̀ngbọ̀n ọba ó tì yín lẹ́yìn kò ní tì yín lójú o yóò jẹ́ kẹ́ rí àwọn ọmọ ọ̀hún dóòlà kúò lákàtà àwọn ikọ̀ burúkú eléyìí tí wọ́n jí wọn kó lọ ọ̀rọ̀ ọ̀hún òdùmọ́ni nínú sọ̀rọ̀ ọba tó ní wá kó bá ní dá sí ni o.
0: Àmì o àmì àṣẹ Èdùmàrè kọ́lọ́run máa ṣọ́ wa ni o ìròyìn kan náà tún leléyìí ń bí o láti ìlú Àbújá láti ń ròyìn oníbi tí wọ́n ti ní ilé alájà mẹ́ta kan eléyìí tí wọ́n ń kọ́ lọ́wọ́ ní ọjọ́ Àbámẹ́ta Sátidé ṣàdédé náà ló lẹ́sẹ̀ ń ròhun òun ò lè dúró mọ́ o ó di gìrì ìwò ní agbègbè ti Dùrúmì ní ìtòsí ọjà Gúdú ní ìlú Àbújá nígbà tí ọlọ́wọ́ kọkọrọ rẹ̀ yóò sì máa fọwọ́ kàn kánkán kò ṣàìfọwọ́ kọ́ ìkọkúkọ wọn ni ìdàwó ilé ọ̀hún náà ló ṣe kú pa èèyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tí orísìkú ẹnìkan yọ lábẹ́ ìdàwó ilé ọ̀hún lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ wọn ni tó lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí wọn ni ìwé ìròyìn Daily Post náà ló gbàròyìn jọ wípé àwọn aláṣẹ ti olúùlú ilẹ̀ Nàìjíríà náà ló ṣe ní kàn ń pa ò fún ẹni tí ṣe akọ̀wé pàtàkì fún ètò ìlera Dọlápọ̀ Fáṣàwẹ̀ lẹni tó jẹ́ pé òun fúnra rẹ̀ gangan náà ni ó ní láti dáhùn sí ẹni tí ó kù tó ṣẹ́kù tí ọlọ́jọ́ ò tí ì dé bá kó tó di wípé wọ́n gbé onítàn lọ sí ilé ìwòsàn. Nígbà tí ń fèsì sórí ìṣẹ̀lẹ̀ yìí alákòóso fún ọ̀rọ̀ lúlulẹ̀ Nàìjíríà yẹn san wíkẹ́ òun náà ló pa á láṣẹ ò wípé ẹ gbọ́ ibi ọ̀rọ̀ gbédé dúró báyìí o ni àwọn tí wọ́n fara pa látara ìṣẹ̀lẹ̀ yìí ẹ fún wọn ní ìtọ́jú ìlera tó péye láì gba kọ́bọ̀ bí ti wù kọ́ yọ lọ́wọ́ wọn. Wọ́n ní ọ̀rọ̀ náà bóde látọ̀dọ̀ agbẹnusọ fún wíkẹ́ Lérè Ọláyínká wípé tọ́ ó ṣe ni láàánú pé òkú èèyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ wọn wọ jáde látara ilé ọ̀hún alájà mẹ́ta tó dàwó nígbà tí àwọn mọ́kànlá míì sì ń bẹ tí ó jẹ́ pé adúpẹ́ o wọ́n ti ń gba ìtọ́jú wọ́n sì ti darí wọn síbi ìgba ìtọ́jú ọ̀fẹ́ gidi gan ni. Wọ́n ní nínú ọ̀rọ̀ tó fi sínú àkámọ́ náà ni wípé adúpẹ́ ẹnìkan ń bẹ lára wọn tó jẹ́ pé orí kò yọ ọlọ́jọ́ òde bá a níbẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti wà lábẹ́ pàlàpolo ìdàwó ilé ọ̀hún fún bí odindi wákàtí mẹ́sàn-án ẹni tọ́lọ́run ò pa kò níbi lọ ni. Daily Post ló gbéròyìn ọlọ́run máa ṣọ́wá o.
1: Àmì o.
0: Wọ́n mà dojú ntí ntá pè ní ààbò àbí tá a pè lọ́rẹ̀ẹ́ ni. Wọ́n mà jẹ́ ó padà dojú ìjà kọ ni kó wá dọ̀tá ẹni o.
1: Àmì àti àmì ó ga lákàjù kódà ó tún pele gẹ̀gẹ̀ pàápàá. Ó dẹ jàtẹ̀ sọwọ́ iwájú o ká tún lọ sínú ìwé ìròyìn Sunday Punch. Eléyìí tó jáde fún tàárọ̀ tòní àtàwọn àti yín àkùnjọ máa fa ìkúdẹ́gbẹ̀ra ni o. Wọ́n ní gbajúgbajà agbẹjọ́rò tó tún jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn gbogbo yín náà lẹ́mọ̀ Fẹ́mi Falana SAN San. Òun náà ló mọ̀ ti rọ ẹni tí ṣe lórílẹ̀‐èdè wa Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé bàbá bẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ kan látẹnu ẹnì kan àbí látẹnu ààrẹ kan tí kì í ṣe lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó sì jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ó kàn wá gbọ̀ngbọ̀n nílẹ̀ yìí ẹ kọ́kọ́ bojú wonú ilé yín ná ẹ wo àwọn tọ́rọ̀ ọ̀hún kàn gbọ̀ngbọ̀ngbọ̀n ẹbí wọn léèrè pé ṣé bẹ́ẹ̀ lórí kẹ́ ẹ tó máa ṣe àtìlẹyìn fún irúfẹ́ gbólóhùn eléyìí tó bá bóde láti ilẹ̀ òkèrè o nígbà tí ó mọ tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé kalẹ̀ ó níṣẹ́ rí bí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ pàápàá jùlọ lẹ́ka ètò ààbò ilẹ̀ yìí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tààràtààrà olú iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ààbò òun náà ni kí wọ́n lọ rèé bẹ́ẹ̀ wọ́n wò ń bẹ̀ pé ó yá ń bo ni nǹkan dé dúró ẹ wọ́n pín pé nǹkan báyìí ṣẹlẹ̀ ṣé lóòótọ́ ni ó yá ẹ mú ẹ̀rí wá fún mi kó jẹ́ ẹ̀rí àrídájú pàápàá jùlọ bí a ṣe ń kojú àwọn kàràǹbà ní ẹ̀dá ilé tó jẹ́ ikọ̀ agbésùnmọ̀mí ìlórílẹ̀-èdè wa Nàìjíríà. Ọ̀rọ̀ iná ló mọ̀ bóde lẹ́nu Fẹ́mi Falana o látàrí gbólóhùn kan èyí tó ti ilẹ̀ òkèrè wá pàápàá jùlọ lákàtà ẹni tí ṣe ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ló kọ wọn. Wọ́n ní bàbá ló ń bá bóde ń tiẹ̀ o ló ń pẹ́ṣẹ́ rí iṣẹ́ takuntakun ti gbìnàyá o láàrin ilẹ̀ Amẹ́ríkà tó léde wa Nàìjíríà nítorí pé wọ́n ti ní àǹfààní àti mú olórí ikọ̀ àwọn agbésùnmọ̀mí kan èyí tí ń dagbooru lórílẹ̀-èdè wa Nàìjíríà tí orúkọ tiẹ̀ ní Abu Bilal Al-Muniki wọ́n ti mú balẹ̀ o léyìí tí ṣe lálàyé pé ṣe rí gbólóhùn tó bóde láti ilẹ̀ Amẹ́ríkà kò dáa tó kì í ṣe ilẹ̀ Amẹ́ríkà ni wọ́n ti mọ̀ sọ fún wa ibi tí nǹkan dé dúró pàápàá jùlọ lórí ẹ̀ka ètò ààbò ìyẹn lórílẹ̀-èdè wa Nàìjíríà. Nígbà tó ń sọ̀rọ̀ yẹn lánàá tí ṣe ọjọ́ Àbámẹ́ta Sátidé nílùú Àbújá ó níṣẹ́ rí o ọ̀rọ̀ ọ̀hún ó ti dé tìgbà ẹni tí ṣàyẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lè tàn náà sì ń fìdí ẹ̀ múlẹ̀ pé bẹ́ẹ̀ ni bàbá ẹ kọ́kọ́ wọlé eyín náà béèrè lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ẹ̀ka ètò ààbò pàápàá jùlọ bí ẹ̀yin gangan ṣe jẹ́ olórí tá a bá sọ̀rọ̀ nípa ètò ààbò lórílẹ̀-èdè wa Nàìjíríà ó ní táwọn ọmọ yín bá sọ fún yín ó ní kẹ́ ẹ tẹ̀lé o ẹ̀rí tí wọ́n bá mú wá tó jẹ́ ẹ̀rí tòótọ́ ó ní kẹ́ ẹ dì mú nítorí pé gbólóhùn tó bóde hùn níbi tí Donald Trump ti ń pariwo tan pé Abu Bilal ta ló bí ìyá ẹ̀ ta ń bá bẹ́ẹ̀ hàn ti mú balẹ̀ lógìdì ń gbo onítọ̀ àwọn wí àwa gbọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni ọ̀rọ̀ ń lọ bàdé ṣé lóòótọ́ òun náà ni wọ́n ti wá mú Abu Bilal balẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà ìbéèrè nu o. Ìwé ìròyìn Punch ló gbé e láàárọ̀ tòní ẹ kà á sọwọ́ iwájú.
0: Ẹ já dókè ọjà kárè epo lówó nígbà tá a bá padà dé ìròyìn tẹ̀síwájú ẹ kú kalẹ̀.
1: Thank you.
2: Across Nigeria, children are doing extraordinary things. from saving lives to solving real problems in their communities, young heroes are making a difference. The Indomie Heroes Awards recognizes Nigerian children aged 0 to 16 years whose courageous actions have made a real impact in their homes, schools, or communities. Do you know a young hero in your school, neighborhood, or family who has shown physical, social, or intellectual bravery? Now is the time to shine a light on them. Visit www.heroesofnigeria.com and submit their story today. Indomie Heroes Awards 18th edition, celebrating Nigeria's unsung heroes.
3: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
4: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
3: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807 112 4000.
3: Flash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: lọ́dún. Iléeṣẹ́ Omega Travels pẹ̀lú àjọṣepọ̀ Globetrotting Travels. Bí àkànṣe ètò iléyà Kanipa 2026 kalẹ̀ nílùú Kata. Ìwọ àti mọ̀lẹ́bí rẹ̀ a jọ máa jayé yẹn nílùú Kata lówó tí ò ga jara lọ. Lẹ́yìn ọjọ́ kẹta ọdún iléyà May 29 ni bàálù wa máa gbéra lọ sílùú Kata. Five Star Hotel a máa dé sí pẹ̀lú oúnjẹ àjẹpọ́nu látó ń ṣara lóore láàrin ọjọ́ márùn-ún gbáko. Ìgbádùn jaburata ní Desert Safari Museum, Katari Village, City Tours, síbi tí ròyìn ò tó àpójú bá. Ọjọ́ márùn-ún nílùú Kata láti catch fun with your family. Kàn sí iléeṣẹ́ Omega Travels tó wà ní third floor, Lista Building, Ring Road, Ìbàdàn, tàbí Globetrotting Travels tó wà ní South Plaza, Wema Road, Royal Estate, Ìbàdàn. Telephone numbers àti WhatsApp wa ni 0816-552-0410 tàbí 0911-643-7996. This is a great opportunity to display in your passport and have a luxurious Ileya celebration.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology, 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Across Nigeria, children are doing extraordinary things. From saving lives to solving real problems in their communities, young heroes are making a difference. The Indomie Heroes Awards recognizes Nigerian children aged 0 to 16 years whose courageous actions have made a real impact in their homes, schools, or communities. Do you know a young hero in your school, neighborhood, or family who has shown physical, social, or intellectual bravery? Now is the time to shine a light on them. Visit www.heroesofnigeria.com and submit their story today. Indomie Heroes Awards 18th edition, celebrating Nigeria's unsung heroes.
3: Flash FM 105.5.
4: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà
5: tí kò
4: tẹ̀dọ̀rọ̀ ìmọ̀ ṣòó. Ó tẹ̀síwájú.
5: Yes.
4: Ní ìkànnì Splash 105.5 FM, the Integrity Station Promoting Right Values. Daily Post ló gbé ìròyìn eléyìí jáde o. Níbi tí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra Ọ̀gbẹ́ni Peter Obi tí ó ti kẹ́dùn púpọ̀ pẹ̀lú iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà àti àwọn ọlọ́pàá lápapọ̀ pẹ̀lú lẹ́yìn ìṣẹ̀lẹ̀ gbẹ̀mígbẹ̀mí èyí tí ó wáyé ní ìṣẹ̀lẹ̀ ìkọlù tó wáyé ní kòpẹ́kòpẹ́ ní ìpínlẹ̀ Yobe. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ní bẹ́ẹ̀ náà ni Obi tí ó ti sọ́ di mímọ̀ lórí ayélujára rẹ̀ tí ó sì sọ́ di mímọ̀ fún gbogbo ènìyàn níbi ìkẹ́dùn náà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti ṣe sọ, wọ́n ní Obi náà ló kẹ́dùn o pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àwọn ọlọ́pàá 17 tí wọ́n rán lọ sí ọ̀run Àṣàntẹ àti àwọn sójà tí wọn ò lóhùn kà níye eléyìí tí wọn kọlù wọn ní ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ẹ̀kọ́ tàwọn ọmọ ológun ilẹ̀ Nàìjíríà ní ìpínlẹ̀ Yobe lọ́hùn-ún. Ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀fọ̀ ńlá eléyìí tí ó ṣe orílẹ̀-èdè wa Nàìjíríà lápapọ̀ torí bí alágbàfọ́ bá kú ọ̀fọ̀ ńlá ṣolú wẹri ni. Níbẹ̀ ló ti sọ̀rọ̀ ó ní pípàdánù àwọn èèyàn wa tó jẹ́ elétò ààbò wa pàápàá ní oníṣísẹ̀ntẹ̀lé bí ti wáyé yìí ó jẹ́ nǹkan tí ó burú jọjọ o. Ní tòró tìbúlẹ̀ Nàìjíríà ẹbí àwọn kan lẹ̀ palára yìí àwọn agbègbè kan lẹ̀ sì ń palára yìí o. Wọ́n ní ǹjẹ́ ẹ ti gbàgbé ni wípé ẹnikẹ́ni gẹ́gẹ́ bí òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n bá dẹ̀mí ẹ̀ légbodò ẹ ti mọ̀ pé ọ̀fọ̀ ńlá ni ó máa jẹ́ fún orílẹ̀-èdè yìí ni. Gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ elétò ààbò ọmọ ogun ilé wa tó bá ń ṣubú lójú ìjà ọ̀kọ̀ọ̀kan wọn bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ wípé wọ́n ń ṣojú mọ̀lẹ́bí wọn ni ẹ sì ti sọ ìdílé wọn sínú ọ̀fọ̀ ńlá nù. Gómìnà tẹ́lẹ̀ ọ̀hún ní ìpínlẹ̀ Anambra bákan náà wá ké sí ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà pe asiko wa to ko seto gba ma binu ati idaabobo koda to fi mo sise atileyin olojo gboro pupo fun isemi ati igba igbadun awon molebi awon eyan gbogbo ti won subu loju ija yi ti won padanu emi won latara ko won daabobo orileede o wa teso waju ide e to fi se pataki wa yi o lati gbe igbese to ya kankan nipa wipe eto abobo ti mehe ni toro ti borilede Nigeria ni lati gbajumo ba se tete ri wipe ohun gbogbo bo sipo o si nro awon alase pelu wipe edakun eje ka fi ooto nu ododo ati imowo ise ni sise ati ini lokan wipe ilu la fe se ki se pe nse la fe jelu lati ri daju wipe a se ohun to to lati daabo borilede Nigeria ka si koju ija to po ti awon ota ilu Daily Post lo gbero ina olopa metadinlogun ailo nka omo ogun lewa ninu isele ikolu otun ni ipinle Yobe lo fa lobolobo lo ti won si so won di eni iru orun Ashanti kolorun ko ba ni awon molebi won loju
5: ko
4: si won ilede Nigeria na lapapo lojo tori gbogbo wa na be la n soko
5: ah o lagbara pupo pupo ju oju aja mo n seje bayi oba to ni wa ko sanu wa ni o de ja lo sinu iwe iroyin Sunday Punch ka lo re wo bi ti nkan de duro papa julo lori ifanfa e to siyo lori bi won se n kolu awon omo ilede wa Nigeria ati awon omo le mi eleyi to fi le South Africa se igbuge won ni eni ti share fun agbarijopo awon eya Yoruba eleyi to n gbe nile okere papa julo eyi to wa ni South Africa dokita Olusola Agbeniye o na lo mo ti se lalaye o pe edakun o e ba ni ke si eni ti se omo legbe ma sofin agba eleyi to soju ekun dibo ti ariwa ti ipile edo iyen senator Adams o se omole lati lo re yago gedegede lori awon gbolo nkan eleyi ti won gbe kale o odibo won o ba sapejuwe awon gbolo won hun iro funfun balawu o na ni awon gbolo won na lo je o onise ri awon gbolo na lo si nbode lenu won lori ikolu e ti nwaye nile South Africa nibi ti awon omo ile na ti ndoju ko awon are eleyi to fi oleede won se ibugbe beyi na bawo bi ti nkan de duro lori oro hun eyin na ri pe gbamagbama kini ohun o po nile South Africa leyi to si je pe awon oleede ti oro kan kaluku won na lo ti nbode o leyi to je pe gbolo ohun ko ye ko ri be o na lo nbode lati akatako wa won won lasiko ijoko le ni ile igbimo asofin agba o na ni Adams o se omole lomo ti bere si ni se alaye oro o pe ki oleede wa Nigeria ri daju pe awon ti o ni se pelu ile ise to je ti ile South Africa nile yi kolukolu kankan kokolu won o awon ileede wa Nigeria ti si me nile South Africa na ka ma ba fo so opo ki idagbasoke ko le ma de ba won iyen nile South Africa won en to digba kan ri ja gomina ni ipinle edo ohun nigba ti o tun bo ini si ori imo maworan ti Arise Television le ti o si tun ma soro nbe ah o pe kini gbolohun to tun bode lenu won ni won lo ni e wo isele to nti kolu to waye gbamagbama iyen nile South Africa o na lomo ti gbemi lenu ogoro awon omo ileede wa Nigeria le to je pe bi e ba ni ka mu yo nka ti an je wa awon o le so pato iyo nka eleyi ti won je o nigba ti agbeni yi o ma so ninu foro wa ni lenu wo e ti o se pelu awon akoroyin Sunday Punch lana ti soja abameta Saturday nibe lo ti bode le to si soro pe e wo e ma je ka fi ro ka fi mo bo oro yi mole bo ti wuwo ma sakala nke ja fo asoro n ko mo da sakani o onise ri awon oleede wa Nigeria e ti eni lenu lolo yi ikolu to wa ni le South Africa ko so awon oleede wa Nigeria kankan to ku ni ah se won ba wa de le South Africa ni se won mo tin sele nbe ni e ma ni kese Adams o se omole ki won dakun won jo awon oro isini lokan awon oro ko ri be eleyi ti an ta si gboro aye papa julo ti si nbo sori itakwalu jara won lo re jara simi lori e nitori pe oro hun eni to kan na lomo ni o o tesiwaju ninu awon oro eleyi to gbe kale pe beyin ba de ile South Africa tesi ri bi awon mo ile South Africa se nse awon ileede wa Nigeria ati awon ileede mi to fi odo won se bugbe ha bi won gbemi lenu won eto oro aje won te fi nse okowo won won ba je kan le koda mi won le lo gbayawo awon awon omole South Africa lo ye ka won fi omole South Africa ki alaade to omo Nigeria o fi omole South Africa koda won tu so de aye kan pe awon omole South Africa te jo bi won o ti e fe fun tan jo mo orilede South Africa mo amo orilede mi ni an fe lo mo an fe itoju le dun ra won lo ni o oni gbogbo eleyi o na lo bi won nu le je sin se be tara be doju oro ko awon are eleyi to ngbe nile won nigba ti olori ohun ti o wa fe na oro re jona o oni ewo ise ni an pariwo tatatan pe ise te kan ma se lawon are nse awon tan jo mo ilede South Africa gan awon o ti e ni nkan kan se pa won ti e jawo ni nkan kan se ninu igbesi aye ta se won mu won lowo le ni
4: mo fe bere o se kan se temu abamu
5: awon o mo se se ni won o mo wo se
4: boya se poju
5: ki lo se won ah to oba to ni wa yan mo baba da si o iwe iroyin punch lo gbe e fe mo bi ti nkan de duro e lo ka sowo waju
4: aye tawon oyinbo nbe lodo won be won to be kan de be o
5: ah
4: dale mo ka le di mo
5: be mo je foju won ri won to gbo mi ranjo ni ana
4: o da punch lo gbe eleyi o egbe oselu alaburada agorun gojo People's Democratic Party PDP na ni won ti fi idani loju to duro re han nipa wipe anise ogoro aye aga tin be ni ile igbimo asofin le Nigeria o na ni awon o gba pada o e tun wa gbo won ni ani eto idibo gbogbogbo ini ti awon ti o dije dupo are lodun 2027 egbe oselu PDP na ni han pon kan o leyi ti won si nderu e bi gbogbo bi nkan se nsele bayi ninu ile le ori awon kan le ti won be laarin ile gbogbo ati pe ara n to nfa to nbi na ni pe ka ma ya kuro lati inu egbe oselu kan bo sinu egbe oselu mi tẹri gbogbo àwọn kan wọnyi kò sí méjì tí ń bínà ju ìpínyà nínú ẹgbẹ lọ wọn ni akọwé fún ètò ìpolongo gbogbogbò ẹgbẹ òsèlú pdp Jungudo Mohammed nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ṣe pẹ̀lú àwọn oníròyìn sunday punch náà ló túnà kẹsùn sí àwọn asòfin léyìí tí wọn jẹ ti ọmọ ẹgbẹ òsèlú apc wípé wọn kùnà láti ṣe iṣẹ wọn bó ti tọ́ àti bó ti yẹ léyìí tó sì ń sọ̀rọ̀ wípé ẹ rí ni àwọn orílẹ̀-èdè nàìjíríà gan ní pàtó àwọn kan ń pè fún òṣèlú gidi àti ìdarí rẹ ní ọ̀tún pẹ̀lú
5: bẹ́ẹ̀ni
4: wọn ni ẹgbẹ́ òṣèlú pdp tẹ́ ẹ̀ bá gbàgbé náà ni ó ti kó sínú hílà hílo ta ni ó jẹ́ adarí wọn láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn léyìí tí wọ́n padà wá yanjú ohun gbogbo ní 30 oṣù kẹrin ọdún tá a wà yìí o èyí tó sì lọ ni pẹ̀lú ìbámu pẹ̀lú bí ìgbìmọ̀ elétò gbogbo ti ẹgbẹ́ òṣèlú ọ̀hún bí wọ́n ti fẹ́ eléyìí tí Abdulrahman Mohammed àti Samuel Anyanwu tí wọ́n léwájú wọn Mohammed náà ló sọ ọ́ di mímọ̀ pé ìgbìmọ̀ elétò ti ẹgbẹ́ òṣèlú PDP tòun ti àwọn èèkàn pàtàkì gbogbo òun náà ni wọ́n gbé ìgbésẹ̀ tó bá òfin mu bẹ́ẹ̀ sì ni wọn ò ní tẹ̀tí láti tún tẹ̀síwájú láti gbé ìgbésẹ̀ yìí tó rọ̀ mọ́ òfin kó lè bá di wípé gbogbo ètò ìdìbò bí ó ṣe wáyé àwọn náà làwọn kẹsẹ̀ járí àwọn sì gba ààyè àwọn padà eléyìí tó ti bọ́ lọ́wọ́ wọn.
5: Ó dá ibi náà láti máa fi àdàgbà ètò ti tìfún tẹ̀dọ̀ ròyìn tààrọ̀ tòní láàmà fi rọ̀ sí oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá wa fìfẹ́ jẹ tààrọ̀ tòní ẹ wo òṣùbà yín rèé ràbàǹdẹ̀ lágbé fún yín láti kàn ní ọmọlúàbí o gbogbo ẹ̀yìn tiwa tẹ́ ẹ wà nítàkùn ẹja facebook eléyìí tó jẹ́ ti ìkànnì yìí ẹ wo òṣùbà tí náà rèé àgbẹ̀ fún yín láti kàn ní ọmọlúàbí tí fún tẹ̀dọ̀ ròyìn àwa la ní ẹ̀yìn lẹ̀ ń gbádùn ẹ̀ gbáǹkọ́gbì ròyìn kan ní ọmọlúàbí ló ní ìgbádùn yín ló wà fún ẹ mọ̀ wípé bó bá ti di ní ọ̀la báyìí a tún rè níbi tí a fi kọ́ sí ni tí fún tẹ̀dọ̀ yóò wáyé láàárọ̀ gbáǹkọ́gbì yóò wáyé lọ́sàn-án bàbá olóore ìlú yóò tẹ̀lé lọ́wọ́ alálẹ̀ àgò láàjì yóò tún wáyé lọ́wọ́ olóró ẹ̀yìn náà ti mọ̀ pé bá ṣe máa tó back to back ní sísẹ̀ntẹ̀lé ìyẹn nìkan ni ọmọlúàbí nù ẹ mọ̀ wá kúrò nìkan ní láíláí àtàwá àtẹ̀yìn àjọ máa fọ́ lókè sí rere ni o bọ́bá wa di láago mẹ́wàá àárọ̀ yìí ṣe bí ṣàdé àpótí ẹ̀ rí ṣe bó ń bọ̀ tá a wá ní àlejò rẹ̀
4: o. Ó lè tó tá a pè ní wákàtí yìnyín. Bẹ́ẹ̀ ni ajíhìnrere Grace Oyelami àti Pásítọ̀ Sunday Oyewo àwọn méjèèjì náà ni àlejò rẹ̀. Mo ti ìyálẹ̀ta òwúrọ̀ tòní aago mẹ́jọ kété tá a bá ti dìde ní kẹ́ ẹ pàdé ṣe wọn máa kí ọlá lórí ètò tá a pè ní tọ́nidá. Ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéhùsì lórúkọ mi ọ̀kan ṣu àjànà òkútẹ́gbà àgbòjẹ fún ìpapọ̀jọ mò ń kí ní ti kíkẹ́ ẹ̀yọ̀ lérékùsù Èkó.
5: o da Aminata Adetun Badmus oruko temi motala yin eleyi to se be nko
4: mama to gbe geji
5: o
4: aleti le
5: mama
4: o se na ma
5: mama
4: ajara ofu
5: mama
4: gbadie na loko
5: mama
4: akorin ayo.

ọ̀rẹ́ ètò wákàtí yìí òun náà lẹ ti ń gbọ́ ilé yìí láàárọ̀ yìí láti ìkànnì splash fm 105.5 arí ẹni fẹ̀yìntì arí ẹni gbójúlé ọlọ́run tó ń gbọ́ wa ní gbogbo ìgbà àti àkókò à ń pè ó sì ń jẹ́ à pè dáhùn à pè ráyọ̀ à pè ríre à pè rí dáhùn à pè ré sì òun náà ni ọlọ́run wa bíbélì ní èmi fẹ́ olúwa nítorí tí ó gbọ́hun mi àti ẹbẹ mi nítorí tí ó da etí rẹ sílẹ sí mi nítorí náà ni èmi ó máa ké pé ní ìwọn ọjọ mi ara ẹni fẹyìntì ara ẹni pé gbogbo àwa tí à ń pé tó sì ń jẹ wá gbogbo àwa tí à ń pé tó ń da etí rẹ sílẹ sí wa tí ìgbé wá sì ń wọ inú etí rẹ lọ gbogbo wa ló mọ pé a gbọdọ máa kí i wípé ṣe torí pé kíni ó ń gbọ́ tiwa ní gbogbo ìgbà ó ní olúwa pa àwọn aláìmọ̀kan mọ́ ara ẹ̀mí sílẹ̀ tán ṣùgbọ́n olúwa ràn mí lọ́wọ́ nínú ìrìn àjò wa àwọn ìrírí tá a rí tó fẹ́ tẹ̀ wá lórí bá ó fẹ́ pa wá lẹ́nu mọ́ ṣùgbọ́n a rí ìrànlọ́wọ́ gbà nígbà tí a bá ń pè é nígbà tí a bá ń pè é tó sì ń jẹ fún wa oúnjẹ ní gbogbo ọ̀nà oúnjẹ lówùúrọ̀ oúnjẹ lọ́sàn-án oúnjẹ láṣálẹ oúnjẹ lọgọjọ ọrú orúkọ jésù jẹ jòògùn lọ àwọn kan ti fẹ dá sí láàárọ yìí ẹyin tẹ ń pé tó sì jẹ yín tí ẹ ń pé tó ń dá yín lóhùn níbi ìrẹ̀lẹ̀ yín tó sì rántí wa gbogbo wa náà là ń dúpẹ lọwọ ọlọrun yẹn láàárọ yìí láti ìkànnì splash fm 105.5 ó ní olóore ọfẹ ni olúwa àti olódodo nítòótọ aláàánú ni olúwa aláàánú olótìtọ olódodo ó dára ní gbogbo ọ̀nà dídára ní ipò ìtẹ̀dó rẹ̀ bíbélì ní òun ni adùn gbogbo ayé ẹ jẹ́ ká wo bá ṣe máa yìn láàárọ̀ yìí ó dára sí wa púpọ̀ ó tóbi ní gbogbo ọ̀nà wa ó jẹ́ ọlọ́run fún wa síbẹ̀ ní gbogbo ìrìn àjò a máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ láti ìkànnì láwa lórí ètò wákàtí yìí gẹ́gẹ́ bí ṣe wa lọ́jọ́jọ́ ìsinmi àwa máa ń sọ pé ọlọ́run ọkàn mi ti múra èmi ó máa kọrin èmi ó sì máa fi ògo ti tèmi kọrin yìí ìtùnú dixon ló jẹ́ kẹ́ ẹ máa gbọ́ mi dáadáa láàárọ̀ yìí ṣáde àpótí ẹ̀rí ayọ̀dẹ́kùnlé yín òun náà ni lórí ètò yìí sunday kẹta yes la wà nínú oṣù karùn-ún sunday kẹta sunday kẹta sunday kẹta nínú oṣù karùn-ún a ní sunday méjì péré sí ní inú oṣù yìí ká tó lọ sí casting crowns 2026 tá a bá ti mú ọ̀sẹ̀ tó ń bọ̀ báyìí sunday tó gbẹ̀yìn à ń wọnú casting crowns lọ níbi tí a ti ń fi adé wa lélẹ̀ ní abẹ́ ẹsẹ̀ aládé ńlá ẹni tó ń fi gbogbo wa jọba ẹni tó fi adé ògo àti àti ọ̀nà and glory iyì àti ògo òfìdè wà ní adé à ń bọ̀ láti wá jọba rẹ̀ à ń bọ̀ láti wá gbé ká à ń bọ̀ láti wá sọ fún pé ó ṣe nínú ìrìn àjò wa níbi tó bá wa dé láti ọdún tó kọjá à ń rí ọlọ́run ní gbogbo ọ̀nà wa à ń rí ìrànlọ́wọ́ rẹ̀ gbà à ń rí àánú rẹ̀ gbà ó ní ìkẹ́kùn ikú yí mi ká àti ìrora ìṣà òkú dì mí mú ṣùgbọ́n à ń rí ìyọnú àti ìkaanu ọlọ́run ẹ já dúpẹ́ lọ́wọ́ nínú ewu ni gbogbo wa rìn kò sẹ́ni tó ní jókà lọ́wọ́ mo máa ń sọ ó ní jókà kínní yẹn rárá you don't have it you don't have it kò sọgbọ́n tó fẹ́ dá sí a fi àánú nìkan òun náà ló fi ń kó wa yọ nínú gbogbo ewu nínú ìrìn àjò ayé àánú náà ní òun náà lárí gbà ẹ já dúpẹ́ fún àánú yẹn láàárọ̀ yìí látọ̀dọ̀ ọlọ́run ẹ gbóríyìn yọ sókè a fẹ́ jó láàrin ìṣẹ́jú mẹ́ta sí mẹ́rin láti fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwọn tó bá fẹ́ dúpẹ́ pápápá la máa ṣe láàárọ̀ yìí torí iṣẹ́ wà níwájú wa tí àwọn ìránṣẹ́ ọlọ́run máa bá wa ṣe lórí ètò yìí lónìí dixon ẹ já gbé orin ijó yẹn ká gbèsè díẹ̀ a fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.

0: Hey, a fẹ sare fule tori pe awa tutu wa bi ta ti salaye ara fura wa labi ashon bi o se mi bi pe ke ti e ni ori ofe lati ma gba won kan ti awon baba ati mama yin ba mi so libi leni. Hey, ta ba so wi pe lati bori ibi pelu rere gege bi ipo ti Olorun gbe yin si mo mi bi eniyan.
1: Yes.
0: Àwọn ọmọ tí Ọlọ́run gbé sábẹ́ yín ẹ̀ ní ìránṣẹ́ tí wọ́n bá dalẹ̀ yín báwo lẹ ṣe máa ń ṣe lára yín ṣe mo wò pé àbí normally
1: gẹ́gẹ́ bí ènìyàn
0: àwọn kan gariwa gbari aparikoke lọ ṣe kéde bí a rí fáwọn yádànù tó fi pé mo ní pé
1: gẹ́gẹ́ bí ènìyàn ó máa ṣe díẹ̀.
0: God bless you.
1: Yóò kàyàn lára. Yóò dùnyàn díẹ̀.
0: Ẹ wá ní ìpè Ọlọ́run ìpè.
1: Ara ṣé ti ẹ̀ rí Ọlọ́run ìpè tí à ń sọ yìí gan bí àwọn èèyàn ṣe ń lò kọ́ ló ṣe rí. Ọlọ́run ìpè la mọ̀ ń sọ ń parẹ́. N tá a bá pe Ọlọ́run ìpè sí ó yẹ ká mọ̀ ni. Ó yẹ ká dá a mọ̀ dáadáa. Ọlọ́run ìpè ju bá a ṣe ń wo yẹn lọ. Ṣùgbọ́n àwọn èèyàn máa ń pè mí máa ń sọ pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ ẹ mọ̀ pé Ọlọ́run ìpè nǹkan kan ò ní ṣẹlẹ̀ ńjọ́ tí nǹkan kan bá wá fẹ́ ṣẹlẹ̀ gan kọ́ ta la wà pé so kì í ṣe gbogbo orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn la lè máa pe Ọlọ́run ìpè sí kì í ṣe irú ẹ̀ rárá tí ẹnìkan bá dalẹ̀ táwa nìkan wọ́n kọ́ dalẹ̀ wa ni.
0: Àwọn èèyàn ò ní kò
1: ní sí láti jẹ́ kó lọ bẹ́ẹ̀ wọ́n dalẹ̀ Jésù Olúwa gan ta ó sì rí lára wọn so ta bá ní àwọn èèyàn nínú iṣẹ́ ìránṣẹ́ tàbí nílé iṣẹ́ kan tàbí nínú ọgbà kan tàbí nínú oko kan tó wá jẹ́ pé a rí ìwà ọ̀dàlẹ̀ kan nínú wọn bíbélì gan wí pé ìwàásù wa àdúrà wa ó ń ṣe iṣẹ́ agbára ni o ìwé prófàbù yẹn sọ wípé 2022 ó ní ìwọ mọ̀ ṣe wípé èmi ó gbẹ̀san ibi ta bá wá láàmọ́ fi ibi
0: tit for tat láyé ń sọ ṣe fún mi tó bá ṣe fún mi ni
1: máa
0: ṣe fún
1: ẹ
0: tó bá ṣe dí pẹ̀lú mi ni máa ṣe dí pẹ̀lú
1: ẹ tó bá cut me off máa cut ẹ hàn àwa fúnra wa la sọ pé a ti bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ a sì ti fààyè fún ọkùnrin tuntun so ọkùnrin tuntun tí ń gbénú wa yẹn gangan òun ló ní iṣẹ́ àti ìpè tí à ń ṣiṣẹ́ lé ló kì í ṣe àwa mọ́ tẹ bá wo ti ìwé kan sọ nínú bíbélì Galatia 2:20 ó ní ata àti kàn mí máa gbé lé
0: ẹ jẹ́ kí n wò ó pé bóyá torí pé evangelist lẹ́yìn pastor ni mo tún gbé wá
1: bẹ́ẹ̀
0: tó bá yẹ pé
1: wòlíì ó
0: yá yẹn ni ò jẹ́ kí bá mi tú kiri ìdá
1: wòlíì
0: tó bá yẹ pé wòlíì ló ṣe yẹn fún
1: yóò bá sọ̀rọ̀ àṣẹ
0: á lọ gbé kí ni má tù jáde ni pé kò lè lọ bẹ́ẹ̀ wòlíì ọlọ́run
1: ni
0: dádì sọ nǹkan kan mo fẹ́ kẹ́ bá mi tu wípé nígbà téèyàn bá ní agbára láti ṣe nǹkan kan àbí báwo lè ṣe
1: ṣàlàyé tí ò dẹ̀ lò ó
2: bẹ́ẹ̀ ni mo ní meekness ni mo ń define pé tẹ́bárí somebody is a meek person like Moses pé ẹni tí ó ní agbára tí ó sì ló ìgbà yẹn ilẹ̀ nìyẹn ní àmúyẹyẹ
0: o ní agbára o agbára láti ṣe nǹkan báyìí fún ẹ
2: láti jẹ́ kó mọ̀ wípé mo jù ọ́ lọ tí o wá lo agbára yẹn ìgbà yẹn ni à ń pẹ̀lú ẹ̀yẹn ni pé ẹni tó wà meek nìyẹn o sọ pé ẹnìkan tó náwó sí dáadáa Adébóyè lójú báyẹn nínú àwọn ìjọ kan nílùú òyìnbó nígbà tó sì bú wọn tán dáadáa bàbá yẹn sì ń pé ọmọ mi má bínú tó bá rí ìgbà mí màá máa rọra ṣe o ọmọ ìmọ̀ bí irú bá jẹ́ lómi ni ibẹ̀ ni ó ti fi ìpè pípé èmi ni mo àná ẹ̀tì ẹ̀ èmi ni mo àná
0: ẹ̀tì ẹ̀ jẹ́ ká wò practically ó nọ́mà àbí ilẹ̀ ìfúnpù jẹ́ ká ṣe
1: ní
0: ọmọ àbí èmi á fi ìgbè kí n ṣàlàyé fún àbí yóò gbàgbé
2: ni mélòó làwọn afẹ́ pamọ́ kù
1: àbí
2: àwọn afẹ́jọ kí n kẹ fún àwọn gbogbo àwọn ọ̀nàṣẹ́ lọ́rùn kára ti kìíní yọ iṣẹ́ ọwọ́ wa iṣẹ́ tí Ọlọ́run gbélé wa lọ́wọ́ ẹ̀ ẹlẹgẹ́ ni o ó láwa ta nígbàlá káàdìdé fúngbàlá àwọn ẹlòmíràn ni o kò pé káàdìdé láti pa wọ́n rún wọ́n o now bí sátani sí ní ẹ ti ń ṣiṣẹ́ ni wípé ohun tó ń bá ti jáde lẹ́nu rẹ̀ a kò máa fi àṣẹ a máa pé àṣẹ àwọn ọmọ dírámà kan náà wò tí sátani ń dúró lẹ́yìn ìkùlé wọ́n fi ẹnìkan ṣe sùn wọ́n wá rí eré ẹnìkan wọ́n ṣe pẹ̀lẹ́ ìyàwó rẹ̀ bí ti ṣẹlẹ̀ àwọn ń dúró lẹ́yìn ọkàn bá fi àṣẹ sí ni àṣẹ sí ni so bí àwa gan ti wà gẹ́gẹ́ bí
0: wòlíì ọlọ́run
2: àti ìránṣẹ́ ọlọ́run gbogbo ìránṣẹ́ ọlọ́run àṣẹ ń bẹ lẹ́nu wa ẹ jẹ́ ká wà kíáfù bá a ti ń lò ká má fi ba àwọn tó wà lábẹ́ wa ká má fi ba ayé wọn jẹ́ ọ̀nà méjì ni la fi lè rí bóyá lórí ẹni tá a ṣiṣẹ́ lé lórí tó jẹ́ ó wà lábẹ́ wa tàbí ẹni tó jẹ́ ọ̀gá wa tó fi pò rẹwà jẹ ẹ ṣàjẹ́ ká kó méjèèjì lẹ̀ ká kú lè lọ́wọ́
0: ká má wulẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ ká má ṣe bí ọ̀dẹ̀ àbí
2: inú pé wa o
0: ká má sọ nǹkan kan
3: bí ṣe máa ṣe nìyẹn
2: o inú pé wa nìyẹn
3: mo ti ẹ̀ ní padà sí ọ̀rọ̀ yẹn mọ́
2: bẹ́ẹ̀ ká di ọ̀dẹ̀
0: nínú yín kọ́ mà
3: mí ní padà sí
0: mọ́ ẹ lè má padà sí bẹ́ẹ̀ nínú yín lọ́kọ̀ yín tábàárẹ̀ nìyẹn
3: mí ní padà sí mọ́
0: àyà
3: mí ní padà sí mọ́ àwọn èèyàn mọ̀ if anything happen tó bá ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn àwọn kan ò ní já mi lórí ẹ̀ wọ́n máa rò ó lọ títí títí ó fi dà nǹkan míì ni èmi tílẹ̀ bá ti ṣú tí mo bá ti gbàdúà tí mo jí lóru tí mo gbàdúà mo ti fi gbogbo ẹ̀ lẹ́fọ́ náà.
0: ẹ mọ̀ pé ẹlòmíì ìfúnpá gíga tó ní yẹn torí pé àìdarí jẹ̀yàn
3: àìdarí jẹ̀yàn
0: tó bá ti rẹ̀ nìyẹn báyìí
3: ìṣòro ni
2: ètí mo fi sọ fún
3: yín wàhálà ni
0: fáwọn ti rẹ̀ nìyẹn báyìí
3: ẹ̀mí ìpáyà ni ó wà á wà inú ìpáyà ni ó wà kò sì ní ní ìsinmi ẹ já sílẹ̀ fọlọ́run
0: ká filẹ̀
3: torí pé ìwé yẹn nígbà tí ó parí ẹ̀ ó ní ṣùgbọ́n dúró di olúwa òun ó sì gbà ọ́ mọ́ gbẹ̀san
0: mo lọ síbẹ̀ mo rí àwọn èèyàn kan wọ́n jọ ń gbàdúgbò ni wọ́n ti wá parí ìjà wọ́n ti jà wọ́n ti parí ẹ̀ wọ́n ti kúnú chọ́ọ̀chì náà jọ wà tẹ́lẹ̀ o bẹ̀ wọ́n ti oníkàkú ti ní èmi wá chọ́ọ̀chì yẹn mọ́ ẹ pásọ̀ mi ìtúndé ó tún wá lọ bẹ̀ pé ẹ máa wá chọ́ọ̀chì bó ti yẹn tó ti rí ààyè ló tún gbé báàgì ẹ̀
3: torí pé kòkó
0: ònú ọpẹ
3: kòkó ònú ọpẹ ló wà ní torí pé téèyàn bá dẹ̀ wá wò dáadáa ọlọ́run tó sọ pé òun ó gbà wá yìí tá a bá fi ilẹ̀ fún yóò ṣe ju ntá wa retí lọ yóò ṣe ju ntá ẹrù lọ
0: yóò
3: gbèjà débi pé ẹ̀yin fúnra yóò tún máa bẹ pé èmi ò wá rán ọ tó báyìí ọlọ́run ò bá sì fi lágbájá lẹ̀ torí pé nígbà náà gan ohun tí ó máa ṣẹlẹ̀ yóò ju ntẹ̀ fẹ́ ṣe lọ.
0: Olúwa o
3: àṣekú fún gbogbo ẹlẹ́fọ́ lọ.
2: ó ní àfihàn wọn pé tèmi ní ẹ̀sán
0: tèmi ní ẹ̀sán mo ti gbà.
3: yes.
2: ó dà nígbà tó lọ lóun fẹ́ gbà
3: ẹ̀sán mélòó làwọn
2: fẹ́ gbà.
0: wọlé gbẹ̀sán kó gbẹ̀sán yẹn fún
3: mi. ìlàkọjá lásán
2: ni
3: ìlàkọjá lásán ni
2: kan nínú ẹkún àtòmíjẹ bí a ti pa ọ lára yẹn
0: kò
2: sọ fún ọlọ́run pé olúwa wí báyìí o mo fílẹ̀ fún ọ ọ̀sọ̀ wípé ti ẹ lẹ̀ san
0: tó má wulẹ̀ gbà kó yàn má gbàdúrà pé olúwa jẹ́ kí lágbájá dà olúwa jẹ́ kó má gbàdúrà lọ bẹ́ẹ̀
3: o ti filẹ̀ ó ní èmi ó gbà ọ nígbà tó ti lówó gbà wá ta ló tún kù tí ó gbà wá ọlọ́run nìkan ló ti gbà wá
0: ẹ já close ẹ̀ báyìí dáàdì báwo la ṣe lè dáríjì.
2: ọ̀kan nínú ọ̀nà téèyàn ó fi dáríjì tí ó fi ta lọ́kàn ẹ̀ ní kéèyàn pẹ́ni lu láti mọ gbàdúrà fẹ nìyẹn torí nínú rẹ
0: ìfẹsẹrẹ
2: o ṣẹlẹ ó ṣòro gan
0: kí lẹ sọ yìí ẹ gbẹbi tí mo ti bẹrẹ nìyẹn kí ni ìyẹn mi ò understand.
2: mo dáríjì kò kúrò lọ́kàn mi ibi tí ó ti kúrò ni mo sọ
0: ni màá wá ṣe kí ni
2: ẹni pé ẹ mọ gbàdúrà fún
0: màá bẹ̀rẹ̀ sí mú ẹni yẹn
3: ó ní ẹ máa fún lóúnjẹ máa fún
2: gbogbo
0: olúwa o
3: olúwa ràn lọ́wọ́ láti ṣàtúnṣe
0: really
2: lọ́wọ́ láti
3: ṣe ojú ẹ̀mí rẹ̀
2: olúwa
3: jẹ́ kó mọ tó ṣe
2: sáàmù gbàgbà ń fún
3: so over time kí ni yẹ
2: you will now be he over time kì í ṣe ẹ̀kan ló ṣẹlẹ̀ ẹ máa gbọ́ ẹ̀kan ló ṣẹlẹ̀
3: ìrọ̀ bó ṣe rí mi
0: bẹ́ẹ̀ yàrá ó ká mi lára pé mi ò ráyè ṣe ojú òpó ìlànà yìí
3: gbogbo ènìyàn ló ti ṣẹ̀ ní bíbélì
0: tí wọ́n ti wá gbàdúrà ó ní màá wá nú tí màá gbàdúrà fún
3: gbogbo ènìyàn ló ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo ọlọ́run ṣùgbọ́n mọ̀ ọ̀fẹ́ ni kristi tó fún wa ní orí ọ̀fẹ́ táwa gan rí gbà ṣáwa iṣẹ́ èèyàn ni ló fi jẹ́ pé a máa gbé àṣẹ ìpè jáde
0: káyà
3: àwa tó ń bẹ lábẹ́ wa gan lè ṣẹ̀ wọ́n táwọn ò bá lágbára láti sọ fún wa ńkọ táwọn náà lọ wájú ọlọ́run
0: káyà
3: ṣáà rí pé yẹn lè dí
0: ẹ̀ o lè dí ẹ̀ mà
3: ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ láti máa dárí jù
0: mo rò pé eléyìí ti àtúlà rọ yìí ó ṣe mí bákan bákan ibi tí dádì ti ń mú mi bọ̀ yẹn kí n wá máa gbàdúrà
3: á gbàdúrà fún
0: wọn dẹ̀ máa gbàdúrà fún
3: mi gan sọ pé ká máa
0: gbàdúrà bẹ́ẹ̀ yẹn ni a fi gbọ́dọ̀ la fi máa lè sọ pé a ti dárí jì ẹ̀ nìyẹn ní tòótọ́
2: ẹ má ṣe ìnàjàdù àgbà náà jọ mọ́
0: I must share. Ni o je kadura wa o gba mo.
2: Be ni to fe fowo so opo pelu ni. If two shall agree.
3: So fa won eyan.
2: E mo gbadura
3: o di lori enikeni o. Yes. Gba isele.
0: O ti wo ko dun
3: yan. E mo gba bo ti wule ko dun wa to. E mo gbadura pe Oluwa se nkan bayi. E je a fi gbogbo ele fo Olorun.
0: Wow.
3: Yes. A se ba wa ni. E je a fi le fo Olorun.
0: Mo mo pe a ti ri nkan kankan lori eto yi laaro yi ebi mimo o ma bere si sise ninu aye wa lati tumo oro yen si dada fun wa lati fun wa ni ore ofe eni to mu to mu sokan yen bi ota try lati bere si gbadura fun e ja mu be yen lose yi kan gbadura fun gba mu ojo kokan ko ma ran si e gbadura fun omo e gbadura fun ise e gbadura fun okan e gangan ko lorun ko gba okan e ko lorun si oju e ti o riran daada yen iro ton pamo eyin won soro e laida won ni ko gbadura fun eni to soro e laida yen nigba ta ba nse a hi lara wa a ran okan wa gangan lowo ani iseju kan pere si mo mi gbadura fun la ni iseju
3: olorun babo me mo gba ope wa
0: amen
3: fun eyi ti a se loni olorun dariji awa na awon to se wa olorun dariji won
0: amen
3: ni ijoba re olorun ka waye
0: amen
3: jade le semi
0: amen
3: jade le semi
0: amen
3: jade le semi
0: amen
3: ogo ni fun oruko
0: jesu hallelujah
3: jesu oluwa wa
0: amen amen amen oruko jesu mama wa evangelist grace oyelami e fun wa ni number yin awon eyan fe pe yin bayi
3: 090 29 79 71 22 22 64
0: lekan se
3: 090 29 79 71 22 64
0: Ololo sodo mama e je ki dadi pe number ti won papapa
2: 080 55 55 64 64 52 52 51
0: number yen lo sodo pastor Oyewo Sunday e ma pe awon number mejeji boya ta so la re o ba teyin lorun abi o teyin lorun ibi to ku si e ma bi won lere e won ma da wa lo ose to bo la pade ara wa lori eto wakati e ma ye ki akuti e ri e ko kuro ninu aye yin tori wa laye olorun lo nje be o dabo

ẹ̀ka sọ ọ́ ìròyìn ọjọ́ kan rí ló ń dé sétí ìgbọ́yán láti ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú ti ìbàdàn aminat adétun padmos lóníròyìn ṣáájú ẹ̀já gbọ́n àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn náà ààrẹ bọ́lá tinubu ti ní òun yóò tẹ̀síwájú nínú ṣíṣe iṣẹ́ takuntakun kí àlárẹ̀rẹ̀ ilẹ̀ wa nàìjíríà lè wá sí ìmúṣẹ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ mákindé ti ṣèlérí o láti túbọ̀ máa ṣàtìlẹyìn fún ẹ̀ka ètò ààbò nípínlẹ̀ ọ̀yọ́ àjọ elétò ìlera lágbàáyé WHO ti kéde àjàkálẹ̀ àrùn ẹ̀bólà nílẹ̀ kóńgò gbajúgbajà agbábọ́ọ̀lù ni èyí náà ṣọ tí hàn dé o nínú ife ẹ̀yẹ eléyìí tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ celtic ṣẹ̀ṣẹ̀ gbà ìròyìn ọ̀hún rèé o lẹ́kùnrẹ́rẹ́ ààrẹ bọ́lá tinubu ti fọwọ́ ìdánilójú sọ̀yà fún àwọn ọmọ ilẹ̀ yìí tó ń gbé nílẹ̀ rwanda pé òun yóò túbọ̀ ṣe iṣẹ́ takuntakun láti dájú pé ilẹ̀ wa nàìjíríà dúró re láwùjọ àwọn orílẹ̀-èdè lágbàáyé ó fọwọ́ ìdánilójú sọ̀yà pé ìṣèjọba òun yóò kojú ohun gbogbo tó jẹ́ adínà gbo òkú kí àlérere àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà àti àwọn tó wà nílẹ̀ òkè òkun lè wá sí ìmúṣẹ ààrẹ tinubu ẹni tó sọ̀rọ̀ níbi ìpàdé àwọn aṣojú ọmọ ilẹ̀ yìí nílẹ̀ rwanda níbi tí a ti rí àwọn jàǹkàn-jàǹkàn lẹ́ka ètò ẹ̀kọ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àwọn olókoòwò àti àwọn akẹ́kọ̀ọ́ ààrẹ tinubu wá gbósùbà káre fún wọn ṣe ń jẹ́ aṣojú rere tí wọ́n sì ń tẹ̀lé òfin orílẹ̀-èdè wa nàìjíríà àti eléyìí tí ó jẹ́ ti orílẹ̀-èdè èyí tí wọ́n ń gbé kò ṣàì tún kọrinre kí wọ́n lórí ipa rere eléyìí tí wọ́n ń kó gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ adúláwọ̀ ààrẹ ni ilẹ̀ wa nàìjíríà ló ń fi gbogbo ìgbà fi wọ́n yan gan tinubu fẹnu ọ̀rọ̀ rẹ̀ ti pé àwọn àtúnṣe ètò gbogbo eléyìí tó wáyé nínú ìṣèjọba rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní so èso rere o bẹ́ẹ̀ sì ni ètò ọrọ̀ ajé ti ń fẹsẹ̀ múlẹ̀ ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ wa nàìjíríà gòlò jonathan ti kẹ́gbàjarè lórí ohun tó ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ètò ààbò tí kò dúró re ìṣẹ̀lẹ̀ ìṣekúpani àti ìkọlù eléyìí tó wáyé nílẹ̀ wa nàìjíríà pẹ̀lú ìkìlọ̀ pé ilẹ̀ wa nàìjíríà ti fẹ́ máa sọ iyì àti ìjọmọlúàbí rẹ̀ nù látàrí eléyìí jonathan ẹni tó sọ̀rọ̀ níbi ètò sínọ́ọ̀dù ti ṣe ìpàdé ìjọ ti anglican ẹ̀ka ti ìlú àbújá ẹlẹ́ẹ̀kẹta láàárọ̀ ẹ̀ wá pè fún bíbojúwo ìgbésẹ̀ tó lè mú kí ilẹ̀ wa nàìjíríà yanyọ tó ń ti ètò onírìnrìn àjò ẹ̀mí àti ojúṣe àwọn adarí bí ìpèníjà ṣe ń fojú ìbàdé lẹ́ka ètò ààbò gẹ́gẹ́ bó ṣe wí àwọn ọmọ ilẹ̀ yìí ní ọ̀rọ̀ ìtàjẹ̀ sílẹ̀ àti bíba nǹkan jẹ́ kò jọ lójúmọ́ o bíi tàtẹ̀yìnwá eléyìí tí yóò máa mú wọn kárí bọnú ààrẹ tẹ́lẹ̀ rí wá ṣàlàyé pé ilé ìjọsìn ọmọ lẹ́yìn kristi ló ní ipa tó pọ̀ láti kó kí wọ́n lè fi ẹsẹ̀ ìwà mímọ́ ìwà ọmọlúàbí rinlẹ̀ ó wá rọ àwọn olórí ẹlẹ́sìn gbogbo láti tẹ̀síwájú nínú sísọ òtítọ́ kí wọ́n sì máa dáàbò bo ọ̀nà òdodo. olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà ṣèyí mákindé lórí ètò ààbò ti ṣàpèjúwe ìròyìn kan tó ń lọ ní ìtàkùn ayélujára eléyìí tó ṣàlàyé pé àwọn agbébọn àti àwọn ọkọlù ní tiwa ní agbègbè sẹ́yìn ògbómọ̀ṣọ́ pàápàá jùlọ òpópónà márosẹ̀ ti adébáyọ̀ aláwọ̀ àkàlà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìsìn lọ́kàn àti irọ́ funfun báláwu nínú àtẹ̀jáde kan eléyìí tó fi síta ó ṣàlàyé pé àwọn tí wọ́n ń wò gẹ́gẹ́ bí agbébọn ló jẹ́ àwọn òṣìṣẹ́ elétò ààbò eléyìí tí kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ pẹ̀lú olùbádámọ̀ràn lórí ètò ààbò sí gómìnà àbáyọ̀mí fagbẹ́rọ bíbí reléwájú wọn láti lọ ṣàbẹ̀wò lórí ètò ààbò agbègbè yàwótà àti ẹlẹ́ṣin tí ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá kọ̀wọ́rìn pẹ̀lú wọn àbẹ̀wò yìí ló ní ṣe pẹ̀lú ìgbésẹ̀ ètò ààbò tí yóò túbọ̀ gbópọn ní àwọn agbègbè tí ìkọlù ti wáyé lẹ́nu lọ́lọ́ yìí wọ́n ti wá fọwọ́ ìdánilójúsọ̀yà fún àwọn olùgbé nípínlẹ̀ ọ̀yọ́ o láti fọkàn wọn balẹ̀ kí wọ́n sì máa tẹ̀síwájú nínú iṣẹ́ òòjọ́ wọn nítorí pé àwọn òṣìṣẹ́ elétò ààbò ti ń gbé ìgbésẹ̀ láti dájú pé àwọn tí wọ́n jí gbé gba ìdáǹde wọn bẹ́ẹ̀ sì ni ìgbésẹ̀ ń lọ lọ́wọ́ láti dá àlàáfíà padà ságbègbè náà
o wa ke si awon olugbe lagbegbe ohun o lati ko ti ogbin si awon iroyin ko ri be eleyi to le mu iberu bojo wa soka ya won Gomina Seyi Makinde ti fi da awon osise olopa ati awon ekaleka eto abo nipinle Oyo loju pe isejọba ohun yo tubo ma pese ohun gbogbo ti won ba nilo lati le jumo ro woro won lagbara lori ilana didabobo emi ati dukia awon eniyan ipinle Oyo Gomina lo soro yi di mimo nibi ifilole eka ileise olopa ti yo ma tete giri si isele ikolu ati iwo daran ni ipinle Oyo Eleyi to waye ni olulu ile ise olopa to wa ni elele nilu Ibadan Gomina Makinde eni to sapejuwe eto na gege bi akoko oru e niwo orun gusu ile wa Nigeria pelu apejuwe oro pe agbajowo la fi soya o laarin ijoba ati awon ise leto abo lati idaju pe idabobo emi ati dukiya ipile yi oduro re ko sa igbosuba kare o fun oga agba patapata fun ile ise olopa fun igbese ise takuntakun eleyi ti won gbe ti alaafia ati itesiwaju tubo le ijoba ni awon agbegbe e ti nbe ni ipinle Oyo nigba to fesi lori isele to waye ni ijoba ibile orire gomina ko sa ikenu pelu awon ti isele sele si pelu alaye pe isele yi yo tun ran ijoba leti lati tepele mo oro eto abo o kede pe ijoba ipinle Oyo ti gbe igbese o lati sise po pelu awon osise leto abo lati safomo oro lori ohun to sele ni pato ati bi a se le dekun irufe iwa na lawujo wa iroyin ojo kori lo si nde seti igboyin lati ikanni omoluabi splash 105.5 fm ile funfun balawo felele nilu ti Ibadan iroyin ile okere Ajo eleto lera lagbaye WHO ti kede ajakale arun Ebola eyi to fojubade nile Congo iroyin ere idaraya o gbajugbaja agbabolu ni Inacho ti ande o ninu ife eye eleyi ti ko egbe agbabolu re Celtic sese gba a danu duro die na ta ba wa padade ekan iroyin bo laipe

0: Ẹ̀ka àbọ̀ padà, ìròyìn ilẹ̀ òkèèrè, àjọ tó rí sí ètò ìlera lágbàáyé tí a mọ̀ sí WHO, ti kéde àjàkálẹ̀ àrùn ẹ̀bólà ní orílẹ̀-èdè Democratic Republic of Congo, eléyìí tó ti ń pè fún àpérò báyìí ní agbègbè ìlà oòrùn Ituri tó sì ń pè fún ìgbésẹ̀ kíákíá. Àjọ náà ṣàlàyé pé àwọn tí àìsàn náà ti yọjú lára wọn ló ti tó 100 ní 50 tí ó ń ka àwọn tó gbẹ̀mí mí sì ti jẹ́ 80 níye. Adarí àgbà fún àjọ elétò ìlera lágbàáyé, Dókítà Tedros Ghebreyesus, ẹni tó kìlọ̀ pé wọn kò tí ì lè fi òǹka àwọn ènìyàn tó lùgbàdì àìsàn náà múlẹ̀ tó ń ti àwọn agbègbè eléyìí tó ti ń ṣọṣẹ́. Àìsàn ẹ̀bólà náà ló tara kòkòrò àìfojúrí kan ṣúyọ, léyìí tí kò sí sí oògùn tàbí abẹ́rẹ́ àjẹsára kan, eléyìí tó lè kojú ẹ̀ ní pàtó. Àjọ tó rí sí ètò ìlera lágbàáyé ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ pé ẹ̀bólà náà ti ń jàràyàn kúrò nílẹ̀ Congo pẹ̀lú bí àìsàn náà tún ṣe ṣúyọ lára àwọn èèyàn 2, ìyẹn nílẹ̀ Uganda. Ìròyìn eré ìdárayá o, agbajúgbajà agbábọ́ọ̀lù ní Kelechi Iheanacho ti fi ìdùnnú rẹ̀ hàn lórí bí ó ṣe ṣàtìlẹyìn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Celtic láti gba ife ẹ̀yẹ ti Scottish Premiership title. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Celtic ló gbẹ̀yìn ìgbèrú ikọ̀ ti Hearts látẹ̀yìn pẹ̀lú 3-1 ní pápá ìṣeré Paradise níbi àṣekágbá ìdíje eléyìí tó wáyé. Ikọ̀ Celtic ló gba ikọ̀ ti Hearts lálejò ló gba ife ẹ̀yẹ náà láti abala goli wòmíngba, eléyìí tó mú jáwé olúborí. Èyí wá lópin ìròyìn ṣùgbọ́n ká tó máa lọ, ẹ jẹ́ ká gbọ́ kókó inú ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ààrẹ Bọ́lá Tinubu ti ní òun yóò tẹ̀síwájú nínú ṣíṣe iṣẹ́ takuntakun kí alẹ́ rere ilẹ̀ wa Nàìjíríà lè wá sí ìmúṣẹ. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti ṣèlérí o láti túbọ̀ máa ṣàtìlẹyìn fún àwọn ẹ̀ka lẹ́ka ètò ààbò nípínlẹ̀ Ọ̀yọ́. Ní ti ilẹ̀ òkèèrè, amúwáṣe ti gbọ̀yìn pé àjọ elétò ìlera lágbàáyé WHO ti kéde àjàkálẹ̀ àrùn ẹ̀bólà nílẹ̀ Congo. Ní ti eré ìdárayá, amúwáṣe ti gbọ̀yìn pé gbajúgbajà agbábọ́ọ̀lù ìnì Iheanacho tí hàn dé onínú ife ẹ̀yẹ eléyìí tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ Celtic ṣẹ̀ṣẹ̀ gbà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wa gbogbo, ẹ má ṣe láì kàn sí ìtàkùn ayélujára ti www.splashfm1055.com. Túndé Ọláwo lolóòtú ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa Ọlágúnjú. Aminat Adétún Badmus ló ti ń ròyìn o. Ẹ ṣé o, tẹ̀ǹtẹ̀ ti gbọ́ wa ní gbogbo ìgbà.
1: Quick charge 240.
2: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.
3: Splash FM 105.5.

Ẹ̀ka san o, ẹ̀sìnkú ìsinmi òní. Èyí ni ọ̀rọ̀ olóòtú látinú ọ̀kan òjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ tó kọjá lọ yìí. Èyí tó ń dé sí etí gbọ̀yìn láti ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM. Ilé funfun báláwo ní fẹ́lẹ́lẹ̀ la wà nìbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà. Ǹjẹ́ lórúkọ olóòtú ètò yìí Olúwaṣẹ́un ọmọ Akínọlá. Iná ni èmi lérè ṣìtù alágbẹ̀dẹ èdè fi ń kíyin káàbọ̀ sórí ètò náà ta pè ní ọ̀rọ̀ olóòtú. Ẹ máa bá mi ká lọ. Ìkìlọ̀ kan tó ṣe pàtàkì ló jáde sí gómìnà Sanwó-Olú tìpínlẹ̀ Èkó. Nínú èyí tí wọ́n ti gún ní kẹ́ṣẹ́ pé kíjọba ìpínlẹ̀ Èkó kó yé mètèrè owó lára àwọn tó jẹ́ gbajú-gbajà àwọn òṣèré eléré orí ìtàgé tí wọ́n máa ń hàn lórí tẹlifíṣàn ta mọ̀ sí Nollywood Stars. Ẹ wá gbọ́ bí olóòtú ìwé ìròyìn The Punch fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún. O ní báwo ni ìpínlẹ̀ Èkó táwọn èèyàn rí gẹ́gẹ́ bí ilé agbára ìlú láńlá olókìkí tí ètò ọrọ̀ ajé rẹ̀ tí ó fìdí múlẹ̀ dáadáa nílẹ̀ adúláwọ̀? Bó ló ṣe ní láti máa lo àwọn jàǹdùkú láti máa dìgbàró sáwọn òpópónà gbogbo tí ń bẹ ní ìgboro Èkó pẹ̀lú èròǹgbà láti máa dúnkokò mọ́ àwọn tó ń ṣe iṣẹ́ òòjọ́ kálukú wọn lójúkorojú? Ń gbọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Nílùú ńlá tó lọ́ba tó sì níjòyè, olóòtú ìwé ìròyìn The Punch ó ní eléyìí burú jáì. Wọ́n ní ohun tí ò bá dáa kò lóko méjì, kò dáa náà níjẹ́. Ẹ̀yin olùgbọ́ mi tajọ ń gbádùn ètò yìí ọ̀rọ̀ olóòtú láti kẹ̀nẹ̀ ọmọlúàbí The Integrity Station Splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn láti ń kàn sí yín. Ó jẹ́ ohun ìyàlẹ́nu gbáà pé àwọn nǹkan kan wà ní ìpínlẹ̀ Èkó tó ṣe pé bí nǹkan ṣe ń lọ sí kò ṣe é wetí gbọ́ rárá. Pẹ̀lú gbogbo ìlérí tíjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣe láti dá ọwọ́ gbígba owó orí, láti dá a dúró, ìyẹn owó orí tí ò tọ́ tí àwọn kan àwọn kọ̀lọ́kọ̀lú tí wọ́n lọ káàkiri ìgboro láti máa dáyàjá àwọn èèyàn kan máa gba owó tipátipá lọ́wọ́ wọn ní eléyìí kò dára tó. Ó yẹ kí gbogbo eléyìí ti wá sópin ní ìpínlẹ̀ Èkó. Aromisa lẹ̀gbẹ́ pẹ̀lú àṣà mímọ̀ ọmọ já owó gba pàtì lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n lọ jẹ́jẹ́ wọn láàrin ìgboro nípínlẹ̀ Èkó. Ṣé nígbà tí Èkó tó ti wá fẹjú kẹ́kẹ́ ni àwọn jàǹdùkú wọn wá ń dá gbogbo ọgbọ́n àwọn kọ̀lọ́kọ̀lú láti máa rẹ́ àwọn èèyàn jẹ, láti máa já owó gbà lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ń bá iṣẹ́ òòjọ́ tí wọ́n lọ, wọ́n tún máa dún màhóró mọ́ wọn ní gbogbo ìgbà? Eléyìí ò dà. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n kọ̀ láti ṣe iṣẹ́ òòjọ́ wọn, tó wá jẹ́ wípé wọ́n ń gọ sí àwọn kọ̀rọ̀ kọ̀ọ̀kan láti máa já owó gbà lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ti lọ fún iṣẹ́ ojúmọ́ wọn láti ìdájí títí dọ̀wọ́ alẹ́ kan tó máa padà lọ sílé. Wọ́n ní àṣàkáṣà èyí tí àwọn jàǹdùkú ti ń bẹ ní ìpínlẹ̀ Èkó tí wọ́n ń ṣe nínú èyí tí wọ́n ti ń mú ayé le fáwọn èèyàn ò burú jáì. Yálà òpópónà ni wọ́n wà ní tàbí ojú táyé, àwọn ẹlòmíín nínú jàǹdùkú wọ̀nyí kọ̀rọ̀kọ̀rọ̀ kọ́ndú, iná ni wọ́n máa ń gbà láti bá a lè pariwo lé àwọn èèyàn lórí kan já owó gbà lọ́wọ́ wọn. Eléyìí ò dára tó. Gẹ́gẹ́ bí olóòtú ìwé ìròyìn tó jẹ́ The Punch fún ti ọjọ́ òní ṣe ṣe ní àlàyé, èyí ti jẹ́ tirúfẹ́ àwọn kọ̀lọ́kọ̀ ìlú bá wọ̀nyí fi máa ń dúnkokò mọ́ àwọn ará ìlú tí wọ́n ń kọjá lọ jẹ́jẹ́ wọn, tó sì wá jẹ́ wípé àwọn kan ló ń já owó gbà, àwọn kan ti bi iṣẹ́ bọ̀, tán ti ṣe wàhálà àṣekúdórógbó láti àárọ̀ títí di ìrọ̀lẹ́ gbẹ̀rẹ́ káàkiri ìgboro. Eléyìí ò dára tó.
Koda, nibi ti oro ta wi to buru de, awon onimoto, awon onisowo, atawon bori oru enu oje ti won je araalu lokunrin ati lobinrin ni awon igan ni ko ta wi ti won ta ti won da lorupo mo sapa. Won ma n te oju awon eyan mole pe ki lo fe se. Ah wo, oje ya fira re sojo won. Aje be, a ma kopa eni, a ma lu eni lukulu. Oboru jai ni ilu to lo ba to si ni joye kuda awon onisowo ti won ja eru ni ita bi ti shobu won wa wi pe won mura di katakara ojo la nse ni awon omo isota ta wi won yi won ma metere opolopo awon oloja ta wi won yi ti won ma duko ko mo won pe o ya o oja ten ja si shobu yen e je kori yi pe o e te ti mo wo wa o aje be a ma da mo bo le nbi radarada ti o ra so ni gbagi radarada ti o ra bata lale se loye to se pe egberun dobale o so gbeso se o ma lo won se nko awon eyan laya je ni gboro Eko yi awon omo isota ni pato o je nkan to buru jai koda on ta tun gbo ni wi pe won ba ti en se ru nkan ba won yi afi bi eni pe awon osise agbofinro won ti mo tele tele won o ni lo sibe afi bi eni pe boya asepo nbe laarin awon omo ganfe atawon olopa nigbati won ba metere awon ara ilu eni ri awon agbofinro nbe so ye ko ri be ni ilu to loba to si ni joye ki lo de nigba to se pe awon kan won je akosemose aderin posonu to se pe ataro atosan ati role atale atoruganjo ina ni won ya aworan ise won sile wi pe ki owo ko le bo si apo won ki etoro aje won ko le ru gogo ni ipinle Eko e ti wa je o to je pe awon okoloko ilu awon ti o nda wahala sile won wa di eni to mule aye le fun awon eyan won yi ta mo si Nollywood stars ni ipinle Eko eleyi o dara to ohun ti eyi tumo si gan ni pataki ni pato na ni pe asiko ti to bayi o to ye ki ijoba apako ko fi ofin owo ori tuntun re mule yato si pe iru ofin bayi ina ni yo le fese mule daada tiru radarada ti o ra so ni gbagi radarada ti o ra bata lale se loye egberun dobale o san gbeso so ma lo ko le ba wa sopin ni ipinle Eko ina la fin so eleyi gege bi olotu iwe iroyin bo se ko jade se bi lenu lolo yi na ni nkan mi tun sele he lori pe an dukoko mo awon aderin posonu Nollywood stars ti a n soro won lowo lori eto wa oro olotu toni ti e n gbo lati splash 105.5 ni felele ni ilu Ibadan lorilede Nigeria ibe na lati n kan si yin loni ojo Eko Sunday awon to je akosemose aderin posonu lori itage ti won tun han lori television kaakiri ipinle Eko o je edun okan fun won to wa je pe awon ko loko ilu kan ati wa gode won lowo ale ti won ma pariwo mo won e mo wa o aje be ama raga bu yin ni e je ko ri yin o pe o aje be ama lu yin baje ki le se awon Nollywood stars ta so yi debi ti won wa n soro de si won bayi o je nkan to wopo pupo ni gboro Eko awon janduku tin be ni igboro nkolu awon aderin posonu Nollywood stars egbo eyin olugbo mi soye ko ri be lawon to n fi gbogbo ojo aye won sere ori itage lataaro titi dosan dirole titi di ale ngba to ba tun di oganjo oru won a tun lo si kobi bi ti won o ti ma se atunse gbogbo nkan ton ka sile ninu ohun ton so jade ati aworan ti won ya ni gbogbo igba wahala ni awon eyan wonyi ndojuko ko to di pe gbogbo ere ori itage ti won kojo ko to di pe won o se ma wo lori television ki se ise kekere eyin eyan wa
eleyi buru ju o buru jai lawon to nsise tosan toru ki obe ile won ko le ba rososo ko le ba pon lori igbe afewe oko awa nkan be

0: ọ̀rọ̀ olóòtú látinú ọ̀kan ìjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ tó kọjá lọ. Iná ni à ń gbéyẹ̀wò lọ́wọ́ láti Splash 105.5 FM ilé funfun Báláú fẹ́lẹ̀rẹ̀ láti ń kàn sí yín Nìbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Nítorí àsìkò tó ń pè wá lẹ́jọ́ díẹ̀díẹ̀, ẹ jẹ́ kí n ṣíra wo abala ojúwe ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn The Nation fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ. Ká tún gbọ́ nǹkan tó wà ńbẹ̀. Èyí tí wọ́n pín sí ọ̀nà méjì. Abala àkọ́kọ́ nínú ìwé ìròyìn The Nation ọ̀rọ̀ olóòtú náà, mo sọ fún yín pé ọ̀nà méjì ló pín sí. Àkọ́kọ́ ni wọ́n fi sọ rí Abba. Ẹ jẹ́ kí náà ọba ó tàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ọjọ́ wo la fẹ́ bọ́ nínú wàhálà yìí? Ká sùn lálẹ́, inú òkùnkùn bérémù. Síbẹ̀ náà, àyípadà rere kan ò sí nínú ìpèsè iná ẹlẹ́ńtíríìkì. Lóòótọ́, àwa náà ìṣọmọdé o. A mọ̀ pé oríṣiríṣi ìdojúkọ, ìrékọjá, ìlàkọjá, ìpèníjà ló ń dojúkọ àjọ tó ń pínná ẹlẹ́ńtíríìkì káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Pàápàá jùlọ, iléeṣẹ́ IBEDC tó wà ní ẹkùn ti Ìbàdàn àti àwọn ìpínlẹ̀ kan tó súnmọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó dàbí ẹni pé ohun táwọn náà ń fojú winá rẹ̀ ó mà gálága ju sóòótọ́ dé. Wọ́n ní ẹjẹ́ á sóòótọ́ kí àdàbà ó fò, torí tá a bá parọ́ ẹyẹ oko ń lọ dandan. Nígbà tí abala kejì ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn The Nation tá a fi kádìí ètò wa fún ti ọjọ́ òní tó pe àkọlé kejì rẹ̀ ní báwo la ṣe fẹ́ ṣètò ibùgbé fáwọn akẹ́kọ̀ọ́ wa gbogbo ti ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mídò, inú mi dùn sí eléyìí gan o, pé tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó bá lè gbádàmú láti bí èkú rẹ̀, kò sì rí dájú pé ilé ẹ̀kọ́ gíga kọ̀ọ̀kan ti ń bẹ ní gbogbo ìpínlẹ̀ ti ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Yálà ó jẹ́ ti ilé ẹ̀kọ́ gíga ìjọba àpapọ̀ ni o, àbí ilé ẹ̀kọ́ gíga ti àwọn ìpínlẹ̀ ni o, ká rí dájú wípé àwa tá a jẹ́ aṣojú ìjọba a bẹ̀rẹ̀ sí ní gùnlé iṣẹ́ ìdàgbàsókè kíkọ́ ibùgbé táwọn akẹ́kọ̀ọ́ wa lọ́kùnrin àti lóbìnrin tán máa gbé. Ẹlòmíì ń gbé níbi tí ò yẹ rárá. Ọ̀dà náà, ẹ wo ọ̀dọ́mọbìnrin akẹ́kọ̀ọ́ tó wà nílé ẹ̀kọ́ gíga tí ò wá síbi tó máa sùn sí, tó sì jẹ́ pé ó dààmú àwọn òbí àti alágbàtọ́ rẹ̀, ó dààmú wọn púpọ̀. Dádì mi, mọ́mí mi, mo nílò owó láti rẹ́ǹtì ilé tí màá máa gbé. Àwọn òbí bàbá màmá ní kátikàti wo ló ń sọ lẹ́nu, kò sówó kankan jàre máa mánéèjì níbi tó o bá wà. Eléyìí gan ló máa ń fà tó jẹ́ pé ọmọbìnrin míì tó jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga máa lọ sùn nílé ọ̀rẹ́kùnrin boyfriend inú ilé tiẹ̀. Àwọn nǹkan tá a lérò ló máa ṣẹlẹ̀. Kí Ọlọ́run kí ó ṣàánú wa. Gẹ́gẹ́ bí ètò náà bó ṣe ń wá sí òpin lọ díẹ̀díẹ̀, èròǹgbà ìjọba àpapọ̀ ní Nàìjíríà ni o láti kọ́ ilégbè 384 250,000 284,000 tó bá lè ṣe bẹ́ẹ̀ fáwọn akẹ́kọ̀ọ́ wa, inú wa á dùn o. Kí Ọlọ́run kó ran ìjọba wa lẹ́lẹ́kàǹkà lọ́wọ́, Ọlọ́run kó ran ẹ̀yìn akẹ́kọ̀ọ́ náà lọ́wọ́ àtàwa òbí àti alágbàtọ́. Ní ìparí, kí a tó máa lọ, olótú ìròyìn The Nation ni kí èròǹgbà ìjọba kó lè ba àjú ṣe. Ìjọba ń láti rí i pé gbogbo nǹkan tó fẹ́ ṣe fáwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí yóò máa dá lórí àtirí wípé ibùgbé tó dáa ni wọ́n ń gbé. Ọkàn àwọn òbí àti alágbàtọ́ wọn gan yóò sì lè balẹ̀. Ká tó dágbére lórí ètò yìí, ẹ jẹ́ ń sáré wo abala kejì ọ̀rọ̀ olóòtú The Nation tí mo mẹ́nu bà lẹ́ẹ̀kan, tí mo pe àkọlé rẹ̀ ní ẹ jẹ́ kí náà ọba ó máa tàn ní Nàìjíríà. A dẹ̀ ń rọ ẹni tó jẹ́ mínísítà ẹ̀ka ìpèsè iná ọba Ọlásùnkànmí Tégbè, Ọlọ́run fún yín ṣe o. Ìdojúkọ ńlá ló wà níwájú yín, ṣùgbọ́n Ọlọ́run ọba yóò jẹ́ kí ẹ ṣe láṣeyè tí alákàn ṣepo. Olótú ìwé ìròyìn The Nation níparí, ó ní ọ̀rọ̀ ìpèsè iná ọba ó ṣókùnkùn dúdú ní Nàìjíríà o. Ó sì wàá dàbí ẹni pé ó jẹ́ nǹkan tí a lè tètè yanjú, ṣùgbọ́n Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ pẹ̀lú ògo Ọlọ́run. Tó ẹyin èèyàn wa, ko ni ju bayi lo lori oro lotu fun ti ojo ni eyi te tin gbo lati kanne omoluabi splash 105.5 fm ile funfun balao ni felele ni badan lorilede nigeria na lati nkan si yin loruko awon eyan mi ta jo wa ni studio tolu adebamowo ati daniel akinifesi mo ki yo e ku ise takun takun ati eyin na te n lo te n bo studio manager ati eyin na te n se ko le da mo wa dupe gba o lo gbogbo eyin te farabalẹ lati gbo eto oro lotu fun toni ile oni ile yin ona oni na yin ohun to ba wu yin le ma je eni jeun te ba ri o titi ojo mejo ti a tun lanfani lati pade lori ikanni yi ni dede ago kan osan lojo aiku sunday ti eto yi ma n jade wa olotu eto yin oluwa se won ma kinola lere shitu mido mido ina ni atokun te tin gbohun mi lati gba ta ti bere titi ojo mejo ta tun ma pade fun akotun oro olotu miran e se ti en gbo wa o e ku kale
1: we're not gonna cuss at you we're not gonna yell at you
2: we're just gonna give you the best of information and entertainment that everyone can agree on
3: 105.5 the splash
4: splash fm 105.5
5: J Gaffpop.
6: They call me Burner Boy, and right now I'm chilling with my main man, DJ Gaffpop. Keep it locked down.

0: lòdì tó lè bára lórí yẹn.
1: Ó lọ mú agbára kún agbára ni.
0: Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó dé padà.
2: Kájọṣe, tí wọ́n dàgbà kájọṣe
0: ooo. Ojú ọ̀run súdẹ̀dẹ̀ yóò rọ̀jò ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹjọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ Ẹtì láago 5 ìrọ̀lẹ́ 5 PM Friday. Àti gbangba làṣáàta láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. Double A. Owó bàbá fọwọ́sì tá a mọ̀ bí ẹ mowó, ẹ mọ̀ pé kò lè dọ́ọ̀ rárá. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹ̀rọ ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàta. Ẹ̀yin kọ́ yìí, ẹ mọ̀ ní ìsìn.
3: Kò sí ayò tó dàbí ọdún ilé yá. Bí ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣìẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlágelu 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti Cashier? Mo ti Cashier.
4: They say the more the merrier, and Guinness just proved it.
5: Mm-hmm.
4: Yeah, your bold black Guinness Foreign Extra Stout is now a bigger 440 meal can.
5: Oh, really?
4: Uh-huh. That's an extra pour of rich, full-bodied Guinness goodness.
5: Nice! More stouts, more flavor, more vibes to share with your friends.
4: Now you can enjoy more Guinness with the new 440 meal can.
6: Drink responsibly. Not for sale to persons under the age of 18.
7: Splash FM 105.5.
8: Are you for me?

Bẹ́ẹ̀ ni àyànmọ́ ìfẹ́ la jẹ́ láti ọ̀dọ̀ ẹni tí ó kúkú dá wa kí n pe ẹ̀ka bọ̀ padà sí ìkànnì ti ọmọlúàbí. Ìkànnì Splash Bámejì kọ́ ó lalẹ̀ gàràgà bẹ́ẹ̀ ló lalẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ ó ń kù rìrì ó dùn gbọ́pọ̀. Ẹ máa gbọ́ torí pé ibẹ̀ gan náà ni ayọ̀ yín ṣe bẹ́ẹ̀ tó sẹ́ǹgẹ̀rẹ̀ sí ayọ̀ yín takú bẹ́ẹ̀ ni o. Ìkànnì tí ò lẹ́ja ń bá kan tí ò sì ní jẹun kulẹ̀ láéláé ni a fún yín lófo tì nítorí pé ìgbáládùn yín ó náà ní iṣẹ́ tiwa. Ẹ máa lọ sí àtayélujára ní àgbáyé ojúpọ̀ Facebook. Ẹ lọ ṣe àwárí ẹ̀ Splash FM 105.5 Ìbàdàn. Ẹ like, ẹ love, ẹ share, comment yín. Ẹ jẹ́ kí yẹn kí ó máa gbéra. Johnson Adenobo Ogunṣeyi Tani Ṣọlá Great Ajibola. Bẹ́ẹ̀ ni arán ni yáyá Adúpẹ́ ní ọwọ́ yín. Àwọn èèyàn pọ̀ ń bẹ́ Alhaji Dawood Ọlálẹ́yẹ Gunjọbí ẹ̀kújọ́ méjì jọ mẹ́ta o. Alhaji Àjùwọ̀n Adékúnlẹ̀ ẹ̀yìn náà mọ̀ pé ọjọ́ méjì ṣe wà dáadáa. A kú múra léyá. Bẹ́ẹ̀ ni bóo ní sẹ́ran tí ń wọlé kẹ̀tíkẹ̀tí tí ó gbin ẹrọ ọrùn sọ́rọ̀ gbọ́ àtàlọ́wọ́ wọn bíi kà sí nǹkan wọn bíi ojú ni o. Kọ́lọ́n bá ní rọkìnní àbí bò láti fẹ́ ṣe. Máa fẹ́ pa màálù, a fẹ́ pẹran àgbò. Ṣùgbọ́n ata yìí ni ẹ dákun ata bíi mílíọ̀nù mélòó la fi ṣe màálù báyìí. Àwa tá a fẹ́ ṣe màálù bíi mẹ́ta bíi mẹ́rin. Ọgbọ́n wo la fẹ́ dá sí? Ọlọ́run ó kọ̀ wá mọ́ ṣe àbọ̀ ni. Ẹnu ọbẹ̀ ò ní ṣẹlẹ̀ agbára lọ́wọ́ Elédùà. Ẹ wá wo ń ta bá ní ẹjẹ́ á náà ń ta bá ní ẹjẹ́ á lò àbí? Ń ta bá ní ẹjẹ́ ká lò bẹ́ẹ̀. Ẹ má jà kọjá ìyára wa. Ẹ má jà gbéra wa lẹ́mìí gbóná. Ẹ má jà gbéra wa lẹ́mìí sókè. Ẹjẹ́ á gbà fọ̀ lọ. Ń tí bá ń bẹ ńlẹ̀ náà ni ẹjẹ́ á ṣe kí ni o? Ẹ má wọ̀ rẹ. Ẹjẹ́ ká ṣe kí ni? Ẹjẹ́ ká rọra lò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Ẹni tí ń bẹ ńlẹ̀ nu wọ́n ẹ̀ múyàn sí i. Kò tí ì yé yín. Wọ́n ẹ̀ múyàn sí o. Yorùbá bọ̀ wọ́n ní ìmọ̀ ìwọ̀n níwọ̀n lèèyàn kì í mọ̀. Èèyàn á máa mọ ìwọ̀n ara rẹ̀. So a mọ kí ni nǹkan tá a wọ̀n. Ẹni tá a wá wọ̀n yẹn ẹ̀ mọ̀ jẹ́ àkọjá ìyára wa. Gbọ́ngbọ́n ó dẹ̀ sí Yorùbá náà ló tún sọ bẹ́ẹ̀. Wọ́n láfẹ̀ẹ́ tó bá ṣe kí ni o? Àfi ẹni tó bá tira ẹ̀ ló kù. Ẹ má jẹ́ àtira wa. Bẹ́ẹ̀ má jẹ́ kí wọ́n ó tì wá. Nǹkan tá a bá ti ní ẹ jẹ́ ká lò bẹ́ẹ̀. Nǹkan tá a níyẹn ẹ jẹ́ kó ṣe kí ni? Kó tẹ wá lọ́rùn. N tá a ní ẹ̀jẹ̀ ó tẹ wá lọ́rùn o. N tá a ní ẹ̀jẹ̀ ó tẹ wá lọ́rùn. Bẹ́ẹ̀ ni nǹkan tá a bá ti ní báyìí ẹ jẹ́ ó ṣe kí ni? Ẹ̀jẹ̀ kó tẹ wá lọ́rùn. Because ìyẹn inú yẹn gan o ni ayọ̀ wá wà tí àlàáfíà wà tó dẹ̀ wà pẹ̀lú. So ẹjọ́ nítorí Ọlọ́run n tá a bá ti ní ẹ̀jẹ̀ kí o máa tẹ wá lọ́rùn. Ẹ̀jẹ̀ kó máa tẹ wá lọ́rùn. Ẹ má jà máa kọjá ìyára wa. N tá a bá ti ní báyìí hàn kó máa tẹ wá lọ́rùn. Ẹ já máa gbà fọ́lọ́run ọba. So nǹkan tá a bá ní ẹ̀jẹ̀ ká máa fọkàn balẹ̀ lé lórí. Nǹkan tá a bá ti ní ẹ̀jẹ̀ ká máa gbà fọ́lọ́run pé wọ Ọlọ́run ò ṣe o. Torí pé wọ ló ṣe yìí fún wa. O tó ṣe léyìí tó ṣe kí ni o? Tó jù bẹ́ẹ̀ lọ fún wa. So ẹ má jà máa kọjá ìyára wa rárá. Ẹ jẹ́ ká ṣe gbogbo níwọ̀ntúnwọ̀nsì. Níwọ̀ntúnwọ̀nsì. Nǹkan tá a bá ní oníkẹ́ jẹ́ ká lò. Nǹkan tá a bá ní oníkẹ́ jẹ́ ká rọra ṣe. Ẹ má jẹ́ ká kọjá ìyára wa. Bẹ́ẹ̀ ni sọ Ọlọ́run yóò dẹ̀ràn wá lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún. Òun náà ni a ṣe ọdún orí ọdún ayọ̀ báyìí. Òun náà ni a máa ṣe agbára Ọlọ́run. Aago mọ́kànlá ṣe bẹ́ẹ̀ ó kọjá ìṣẹ́jú mẹ́fà láti kànnì ti ọmọlúàbí. Ẹ má gbàgbé pé àkórí wa lórí ètò ní alẹ́ yìí ó ní nǹkan tí à ń pè ní ìfẹ́ ẹjọ́ ẹ dákun. Tá a bá gbé lọ sí ìpele ìkíní ìpele ìkejì ìpele ìkẹta ẹ kàn fi eléyìí ẹ fi panu fẹ́rẹ́fẹ́ ni o. Tọ́rọ́ mọ́ mi ó mú ìyàwó bọ̀ wá bá mi ibi tí mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Òní ọmọ sì tí ọmọ sọ tí ọmọ ra ta sẹ́yìn bó tí ẹ̀ bá bímọ ọkùnrin kan oṣù tí ọmọ pé iṣẹ́ ńlá ni bíi kọ́mọ ń bí kọ́mọ kọ́yàwó ń bí kọ́mọ fẹ́yàwó ń bí bí ṣe mọ́ ń ṣe wọ́n nù. Ẹ̀yin ẹ béèrè dáadáa lọ́wọ́ àwọn tán ti ní ìrírí irú ẹ̀ ohun mọ̀ mọ́ bọ̀ bọ̀ kó tó di pé òun ó dé ibi. Àwọn nǹkan tí mo gbọ́ ní alẹ́ ìpa ní láti yẹ̀wò ni wípé ẹ jẹ́ ká gbé ìfẹ́ ẹ̀yin obìnrin àwọn ìyàwó ilé ká sọ pé ọkọ wa ó love wa ṣùgbọ́n owó ó fẹ́ pọ̀ nílẹ̀ gbé síbẹ̀ yẹn fún wa. Owó fẹ́ pọ̀ nílẹ̀ kò tí ì yé yín ṣùgbọ́n máa yí love lóòótọ́ owó ló pọ̀ lọ́wọ́ wọn. Wọ́n nífẹ̀ẹ́ love wà genuinely love wà gan wọ́n love ṣe é mú yẹn ṣe é faramọ́ yẹn. Abẹ́ni tó lówó ìdání o owó ìwà ṣùgbọ́n kò síbi táwọn èèyàn já mi sí. Bẹ́ẹ̀ ni wọ́n lè lakọ ayé bọ́ọ̀ wọ́n fẹ́ jẹ́ lẹ́ńbẹ́ bọ́ọ̀lù ọ̀lẹ̀ gọ́ọ̀s wọ́n fẹ́ jẹ́ lẹ́ńbẹ́. Mi ẹ wá sínú ìbàdàn mi wọ́n fẹ́ jẹ́ lẹ́ńbẹ́ ṣé ẹ mọ̀ pé ó di mélòó ó di méjì àbí. Ẹnì kẹta lẹni tó jẹ́ wípé eléyìí lè fún yín ṣe ó lè bá yín ṣeré kú. Bẹ́ẹ̀ ni ó lè fi kinní yẹn kó ṣe kí ni kó fi tẹ yín lọ́rùn lórí bẹ́ẹ̀d ṣọ́rọ̀ mi ti yé yín lóòótọ́ owó ìwà ṣùgbọ́n kinní kan ni o.
eh ko mo bi an se ma respect obirin o ni soro sobirin eni a o se npon kan wa be ewo le ma mu nu iran meteta yen ewo le mu omo mi okun bo loju ona o mu iyawo bo.

0: ọjọ́ sí ẹ̀kọ́ sí nǹkan.
1: So
0: òfin tó jẹ́ kó máa mú ṣọ́ọ̀ṣì bá dára èyí tó sì yẹn dára ọmọ tó yẹ fún ni ewu tó ṣe fún. Torí ẹ gbogbo òfin pátá ẹ̀yà jáwọ́ nínú ìwà ìdí ogún ìdí owó ọ̀dẹ ní gbogbo gbogbo ló rìn wá lọ.
1: Àmì ẹ̀sà ẹ ṣe gan ni. Ẹ ṣeun ṣeun ká gba ìpè bíi méjì àbí bíi mẹ́ta sí ó yá jẹ́ ká gbéra mo ti pe ọ̀rẹ́ mi ó ti ní ká pàdé ìwọ̀n níyà náà àǹfààní so jẹ́ ká lọ kí a lọ sí ọ̀dọ̀ wọn báyìí nìyẹn jẹ́ ká lọ sí ọ̀dọ̀ adé adé adé adé o adé my pretty baby. How are you, my darling?
2: Ọjọ́
1: mẹ́ta.
3: Ẹ rí pé ó ti fine sí
1: ni. Ó ti wá fine sọ́wọ́ ẹ̀ ti wá dùn. Oh my God, báwo all everything? My son ko, báwo ni? Ẹ pẹ̀lẹ́, ẹ kúṣẹ́.
3: Ṣé o ṣe bínú sí mi tó ń fáwọn báyìí?
1: Àbí nàún, yóò ń bínú sí, ṣé ò rọ́kọ ẹ ni?
2: Ọkọ ta ni
1: mà? Ọkọ ẹ.
2: Ta ni? Ó rí ẹ ṣe wá gbẹ báyìí. Àwọn ìyá ti jẹ́ gan, kí ló ṣe ẹ́? Ìyàwó ẹ̀ ń kọ, báwo ni gbogbo ẹ̀? Ó rí ẹ gbẹ gan, kí ló ṣẹlẹ̀?
1: Ìyá. Sọláyé fún
3: mi
2: ò gẹrun gan ni.
3: Wọ́n máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mi ti ẹ̀ láìpẹ́.
2: Kí ló ṣe yọ̀dìá ti bí?
3: Ṣé àjà tẹ́lẹ̀ ni?
2: Ìwọ àti ta ni?
3: Àjà tẹ́lẹ̀ náà wà lè ní sùúrù náà.
1: Kí ló tó ń dáàbò báyìí? Kí ló gbójú pọ̀jù?
2: Ẹ̀rọ ra mọ́ mi. Kí lẹ fẹ́ gangan mà?
1: Kí la fẹ́?
2: Kí ni kí ló ṣẹlẹ̀? Báwo lẹ ṣe mọ bíbá ẹ̀?
1: Mo ti lọ sọ́dọ̀ lórí ẹbí yẹn ló ní kí n máa bọ̀ bí mo ti ṣàlàyé ara mi fún wọn. Wo má bínú mo bẹ̀ dákun torí ọlọ́run jọ dákun torí ọlọ́run ìyá mi jọ.
2: Pé kí ni mà? Ìyẹn
1: mi jẹ́ láyé dákun. Máa bọ̀ bújọ pé ayé ẹni jọ dákun má bínú jọ ṣàánú fún mi má bínú dákun. Ìwọ náà fàmúra kó o bẹ̀. Èmi kò máa tún bẹ́ẹ̀ tún ṣe yẹn ìwọ náà ṣe tó wà rẹ̀ ṣe.
3: Àyà ṣé mo tó ṣe rẹ̀? Mo kàn mí yọ stúdì yẹn nígbà yẹn ni. Mo sì kéré nígbà yẹn mi tí ìlọ́pọ̀
1: rẹ̀ dáadáa. Ẹ̀lò kí lẹ́yìn tó fẹ́ báyìí? Ẹ̀lò.
4: Èmi ilẹ̀ ìmọ̀ ẹ̀ tèmi pé ọlọ́ọ̀rẹ́ jọjọ́ bẹ̀ yìí. Ìgbàjọ́ ìgbàjọ́ bẹ̀ ni wọ́n yóò fi lè yìí. Wọ́n gbọ́ tó fi kọ́ ọmọ ẹ látòkèdè lẹ́ pátápátá tó fi tóyún ẹ̀ tó tó fi bí.
1: Gbogbo ohun tó fi kọ́ ọmọ látòkèdè lẹ́ ni kó ṣí fún mi àbí? Ọlọ́run má ṣe yín lẹ́nu mi ò progress ni yín. Ẹ ti sọ̀pọ́tà family wa ẹ get out. Ẹ gbà mí torí ọlọ́run ṣe gbọ́. Wọ́n ní kó ṣí gbogbo ohun tí ọba fi tọmọ láti jẹ́ tó ti ń tọmọ. Gbogbo ẹ̀yin ó kọ́lé mi lórí.
3: Kí ló ń fẹ́ àwọn náà fẹ́ rí? Kí ló ń fẹ́ rí?
1: Ọya kò yé mi tó. Kò yé mi tó.
2: Nígbà tẹ fìyà jẹ mi tán. Ẹ wá ẹ̀ṣẹ̀ ń bọ̀.
1: Ọlọ́run ní fìyà jẹ. Sori jẹ sọ fún ẹ ìrírí náà pé ogun tójú ẹ rí sẹ́yìn yẹn kò máa sẹ́yìn nìkan tó máa wálé ayé tí ó máa nínú ìrírí. Ìrírí ni òkè tó máa sọ pé tàn sí kí ló fẹ́ fi ṣetán tiẹ̀ náà ìtàn sí ẹ lórí nígbà yẹn dẹ̀wọ́ wo nǹkan o.
2: Kí ló ṣe ìyàwó ẹ? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe
3: ẹ?
2: Àní kí lẹ́lẹ́ tó rí ẹ fi gbẹ báyìí?
1: A lọ rọ
2: ọ̀rọ̀
3: gbẹ́ẹ̀. Kí ló
2: ṣẹlẹ̀ gangan?
3: Kí ló
2: lágbára o.
1: Dákun tó rí tọ́lọ́ má bínú dákun jọ dákun má bínú má bínú.
3: Bàbá
1: ní àgbálẹ̀ ìjọba lọ́n sì sọmọ pé ńgbà tí ọmọ ọmọ wà ní bàbá tẹ́lẹ̀ sọ pé yẹn lè fẹ́ dàbí kìnní ó lè ní kí wọ́n kọ́ alẹ̀. Torí ẹ̀ lèmi yẹn dà pé.
2: Èmi ti sọ fún pé bàbá ẹ̀ ti kú. Èmi ti jẹ́ kó mọ̀ pé kò ní bàbá.
1: Ọlọ́ ni yóò dárí jí ẹ̀. Yá mọ tọ́lásígàfù
3: ìdẹ̀
1: ti kú. Ìdẹ̀ ti kú. Lójú mi ló ti sọ bẹ́ẹ̀ ọmọ tèmi ò ní kú yóò yé ni lágbára
3: ọlọ́run. Kódà nígbà ẹ̀gàn mo jẹ́ kó
2: mọ̀ pé kò ní. Ṣé mo wáì
3: tó fi ń bínú? Mo dẹ̀ ti rẹ́dì mo ti ṣe tán báyìí. Màá pẹ́ as number one and only number one.
2: Ó ṣàyí pé ọmọ mi ti dàgbà báyìí. Ẹ ṣọ́ ọ̀pẹ ti rẹ́dì láti ṣe ẹ tọ́ yín. Ẹ máa fi ẹ máa kọwọ́ bọ̀wé ni o. Kò ṣe lè tẹ́tù wá tẹ́tù máa ṣe kí ni ẹ máa tọwọ́ bọ̀wé ni.
3: Máa tọwọ́ bọ̀ máa fẹsẹ̀ sí. Ẹ wà tọjọ́
1: tí ẹ ní sùúrù. Ẹ wà
2: tọjọ́ tí ẹ ti dá dúró. Ẹ wà
1: tọjọ́ tí ẹ ti dá dúró tó ti ń dá tọjú ọmọ yẹn. Kò tí yẹ yín. Ọmọ ẹ sìn àbí is the youngest governor abẹ́ ẹ̀kọ́ ni. Lápá ibi tá a wà yìí kí wá ni tẹ́ tó ń fẹ́? Kí ni tó tó fẹ́? So dẹ̀ dúró láti gbà yẹn ó taraka. Bàbá mi wá padà wá wá ti tún mi gbé gidi sìn. Excellence gan-an náà wo gidi nísìn. A ti tún mi gbé iwa nikan na ni o ngbo so to fe fe lomi leyin e ni
3: o je bi mi da
1: o lo mo je to ru bi iru bi ro si lo mo je pade alaye e mo mo je da ro
3: ki ma lo lin
2: o ti di be
1: o ni ni lo
3: o de rose mi o de lin mi
1: eh ko lo mo pa e Allah lo gba mi o
3: Eri pe eleise pe mo ti gbe ni.
2: Ori e gbe bi eja gbigbe.
1: Oro buruku abi re.
2: Ori e o se kini. O gbe bi eja gbigbe.
3: Ma wo yi. O le so re ni ani sin mo. O fa ni ma fi gba. Ma wo yi. Eri pe o ti rin. O ti rin na.
2: O se wu. O si wala. Ko si bi ti afeti si baba omo mi na ni. Kosiwala. Philip, come and say hi to your dad. I told you you don't have a dad before.
1: Say, is excellence in all ambassador Benyo.
2: This is your dad.
1: Gomina. Yeah. Gomina ambassador Benyo. Come on.
3: Ena yalo ah.
1: Yalo lomo.
3: Ena.
2: Yalo lomo.
3: Ena.
2: So say hi to him.
3: President
2: just say hi. Just say hi to him. Tori igba ni nigba na Olorun won ni ah aye ti di aye olaju tori iyawo tomu wa ngba yen na ai lo so na fo ori duro lo tin ki won bo boya ka je ka wa se iwa omo ru abi so prostrate and say and greet your dad
3: thank you thank you
1: emi n ko wele about me
3: ah one day like him
1: abo lo ti aye mi
3: ni
2: you know don't forget I'm always telling you about your grandma. This is your grandma, the one who chased me out of the house the other day. Well, this is her now. They are back now.
1: Wow.
2: So greet her, prostrate and greet her.
1: No.
2: Mommy, Edem, I've been
1: no gbogbo. No, I wasn't chasing your mommy away.
2: Oh.
1: Oh, pardon me. Oh, no. Oh, pardon your mommy.
2: Mommy.
1: She don't want to go to the castle. Ah. You look at it. You look at it. You look at it.
2: You look at it. You
1: look at it. You look at it. You look
2: into
1: so yan bi mi nu o awon bebe lo to sugbon mi ni du ko wa ma paro mo mi
2: so mi se ti se to ati bebe se so pe ti se to ati pada wa si bayi
1: a se to yan ni ko paro mo mi ki lo mo
2: mi e sha ri pe ati wa oke ati gbegbe aye gidi keni kan ma wa hard mo kini wa o e jo te ba ti se to ni ki
1: e mo binu
2: all right
1: e mo binu all
3: right
1: e mo binu
2: Ain't no ma binu mommy ejoma.
1: Eh tin won se adupe o. Won the mother is a perfect example of bad parenting. Eh she, thank you so much. We could use fun yin. Eh itola country ti ma gba yin, mo ti ma gba yin ni gboro. The mother is a perfect example. Of a bad ti ba gba yin mu be se wa yi. E ma koja felele o. Eh itola country ma lo de won si ni felele ma koja felele ma koja rin gro de ma koja ni woro de ma koja ni challenge e ma koja ni ibotun ina
3: e ma wa white house
1: e ma wa white house o ma ni ka gbe yin le ni o ki le n ba mi so
2: o to le ni eso
1: e yo ko e to daada to mo bin e jo e get out abeg tare e ni a wi fun oba je ogbo ta tun le le yo certified fun ki asisi na baba wa gbo nko eh ki le so oja jo mi loju abi ya to mo e se adupe o ta ma yo mi mo ba tun wo dide adupe lowo yin bo wa ni ba yin sin my dear toro ti yanju
2: no mi ko si wala so sha chetan ati se gbogbo
3: ma worry emi na tin ni plan fe Switzerland la ma lo bi next 2 weeks pelu but tori pe omo ti di
2: o ti je mi tori o ti eni dla ti eti
3: go na so
2: no worry omo wa na lo ma to omo wa na lo ma to ju e tori
3: ashi fe bi mo si na ashi fe bi mo si na
1: abina
3: a ji fe bi mo si
2: ise wo gan lo ti e se gan ise wo lo nse gan bayi
3: ma worry ise dollars mi se nisin ko nse na
2: o wa gbe bi eja gbigbe bayi
1: wa la
3: Roslyn yen na ni o ti le
2: ni
3: yen ti koja
1: olorun ni o je pa mi lomo o awon bukuri rosi o olorun mo ja iru e mo olorun ba seun so igba wa le wa ma travel nsin bayi ka so gbe nsin bayi se mo ti mi le fokan mi bale
3: eh mommy processing
2: ma o wa ma
3: okay. O ti di governor so connection yen na la ma lo.
1: O ti da, ma lo nse.
2: Esma, o mommy mo de fe fi asiko yi be pe ki eyin na ke ma binu ma. Sugbon mommy, eyin na e ma ba omo yin soro. Obi to ba je obi dada. Ohun na lo ma fu like ohun lo ma ko omo e pe okay, nkan bayi ni ko se sugbon eyin gan te je obi e gan, teyin gan o so, teyin gan o fun ni awon te fun la IF ni ilana to tona je ko mo bo se ye ki o se se laarin tori ojo ti won mu iyawo wa yen ko kin se bi o se ye ke se se lẹyin náà ṣe ṣe. So kó má ba di wípé wọn nà ọmọ yín láti ta o àbí kankan ṣẹlẹ̀ láti torí irú nǹkan báyìí wọn lè pa ọmọ èèyàn gan láti ta torí ọmọ tí ò bá gbẹ̀kọ́ ní àtìlé àti ta lọ ti máa kọ.
0: Adémárù dọ́mọ ọlọ́run ti dá ọláre.
1: Ọlọ́run ti dá ọláre o. Àwọn náà rẹ́rìn músẹ́.
0: Ìbáwọn méjì ìrànjẹ ran ń dọ̀bálẹ̀ ni wọ́n
1: kúrò. Bẹ́ẹ̀ni, adọ̀ èmi náà kúnlẹ̀.
0: Ọlọ́run ti dá ọláre márù dọ́mọ.
1: Wọ́n wá
0: Adé Rajà. Ìbámu Adé péjọ wọn ṣe prógàmù tọ́.
1: Mo ń gbádùn yín. Ó ti yé mi.
0: Ó wọ̀ fúlẹ́ǹtì
3: gbádùn ọkọ
1: àwọn ṣe dáadáa ẹ láìkẹ that's good ẹ ṣe gan àmì àmì àmì sà ẹ ṣe gan sà thank you sà ó dà ẹ ṣe gan ni ẹ ṣeun ṣeun
2: thank you very much sir so much appreciate ẹ ṣe gan ni
1: ṣẹ́rí ń ta ara mú wá ìfẹ́yìn òbí afẹ́kàfẹ́kọ́gbọ́n ni nǹkan yìí ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ o ẹni sùúrù ẹ̀jọ́ madam mọ́mì àti dádì ọmọ yín mú ìyàwó wálé ẹjọ́ ọmọ tẹ́sí mọ̀ kó àti ọmọ yín fẹ́ra ó kọjọ́ ọdún kìíní kẹsàn-án ọdún kejì kẹsàn-án ọdún kẹta kẹsàn-án ọdún kẹrin tẹ́ẹ̀tì mọ̀ wọ́n pọ̀ bóyá wọ́n bá yín gbé bí ọdún kan àbí tí mo sọ yé yín ẹni mọ̀ pé nítorí ẹ ṣé ń gbà ní pé kẹ́ ẹ lọ kẹ́ ẹ lọ rọ fọmọ yẹn ní ṣùlọ́kà ẹ lọ fẹ́ ní ṣùlọ́kà abẹ́kọ̀ kẹ́ ẹ lọ lé wọn ẹ lọ sílé wọn ọmọ yín wá fún yàn lóyún wá sọ pé ẹ tí ì ṣe tán ni mo ti ń ṣerú ẹ ẹyin òbí tí ẹ má ti ṣerú ẹ fún ẹ lọ fọlọ́pàá gbé wọn lẹ̀ tọmọ yín ti pẹ́ lọ́dọ̀ wọn tí wọn ṣe bẹ́ẹ̀ tí wọn bí ọmọ yín lóyún tí wọn kọ ni wèrè fún yín pa àìtí ìṣetá àti yìí rẹ di sọ ti yẹyin báwọn àkọ́kọ́ ní ẹ̀sùn tí wọn ègbé wọn ni pé wọn á bọ ọmọ yín sílé láì jẹ́ pé ẹ mọ̀ èyí nínú ẹlẹ́ẹ̀kejì ni wípé kidnappers ni ọ́ àti ìyá àtọ́ máa jọmọ gbé ni ẹ jẹ́ ká máa mẹ ẹ̀tọ́ wa lábẹ́ òfin kò sí bí wọn ṣe fẹ́ wọ̀ láyé tiẹ̀ fi lè bọ́ ńbẹ kí ni mo sọ báwọn ẹ̀ẹ̀kẹ́ ni bí rẹ̀ ó fún yàn lóyún láì ṣe wípé o ti fẹ́ ẹ̀sùn burúkú ni o bọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ wa àmẹ́tọ́ wa lábẹ́ òfin ṣó ti yẹ yín á jókòó kalẹ̀ ṣáá wọn àmọ́ fìyà tí ó tọ̀nà wọn mọ̀ fi jẹ wá bẹ́ẹ̀ bá gbẹ́rú ẹ̀ wá tẹ́ ẹ bá sọ tẹ́lá wọn nígbọ́ ni ẹ̀gbẹ́ wọn ńlẹ̀ kíjọba ó ṣe kí ni kíjọba ó dá sí irú ọmọ bẹ́ẹ̀ ẹ wà ní wọn lóyún wọn lọ́mọ ọdọ́mọ tọ́ fúnra wọn àníyá kan ń sọ̀rọ̀ lọ́jọ́ wo pẹ̀lú ìdílọ́mù wà ń bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ojúgbà mi sì fún ya yẹn ẹ ní kí ni ya yẹn sọ ọmọ ẹ fún yàn lóyún ọmọ ẹ lẹ́ni tó lòun fẹ́ ó wá fẹ́ lómi lóyún ṣe ń gbọ́ mi dáadáa ẹni tó fún lóyún yẹn máà yóò béèrè oyún títí ọmọbìnrin fi bímọ ó rò pẹ́ ń gbọ́ mi kò béèrè oyún tí ọmọbìnrin yẹn tó fi bímọ ọmọbìnrin ló tọ́jú ọmọ òun ló tọ́jú oyún òun ló bímọ òun ló tẹ̀kẹ̀ òun ló ṣe gbogbo ẹ̀ now ìyá ọkọ lọ ìyá ọkọ ò dá sí ìyá ọkọ láwọn ọmọ ọmọ yẹn ti wọn bí ọdún bíi mẹ́rin ọdún márùn-ún báyìí lọmọbìnrin náà wàá wò pé mo rò pé ọkàn lọ́wọ́ á já pé ṣé ọmọ dárù gbé sọ kalẹ̀ lọ bèrè ẹ̀tọ́ ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní fọ́ọ̀mù ẹ̀ lówó oúnjẹ ìdí nìyẹn tó ọmọbìnrin yẹn fi á pè wọ́n lẹ́jọ́ ẹ mọ ẹgbọ́n nǹkan tí yíyọ kan ṣàlàyé níbẹ̀ inú ń bí mi ì mọ̀gbà tí mo sọ̀rọ̀ jáde nìyẹn ọkọ bá ní kò sẹ́ntì rẹ̀ lè ṣẹlẹ̀ sí nàún irú ẹ̀ náà ń bẹ lára mi nàún ṣá máa ń ti tọlọ́pàdé ká wá ṣọ̀rẹ́ ni àlẹ́ tọlọ́pàdé ká ṣọ̀rẹ́ nàún so owó oúnjẹ tó lè lóun máa fún ṣọ́ọ̀ṣì ti parí kò tí ì fún yẹn lólo gan gbà ọmọ yìí ló fi máa fún yẹn ní ₦4,000 lóṣù kan owó oúnjẹ ọmọ lẹ́tọ́ wá sọ pé èlò ló ń gan gbà mo ní màmá ẹ̀ dẹ̀ṣọ́ pé abiyamọ nìyí ó ṣẹlẹ̀ sẹ́mi náà náà ìyẹn nìyẹn náà sí nìyẹn náà torí kò ṣẹlẹ̀ sí yẹn lè gbá yẹn ṣé ìyẹn sọ pé gbogbo ayé máa ṣe bẹ́ẹ̀ sí ká máa ṣe bẹ́ẹ̀ sí gbogbo obìnrin kóbìnrin máa gbàmọ́ra náà kò rí bẹ́ẹ̀ ẹ imagine ru yẹn ṣé ìyá nìyẹn ẹ jọ ẹ̀yìn àtẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ojú ń gbà wá tì fún yín ẹ̀ṣẹ̀ tó bá tọ̀nà ọmọ ọlọ́mọ tó wà lákàtà yín yẹn ṣe dáadáa sí wọn bàbá sì rẹ̀ yín ọmọbìnrin tó ẹ̀ wà nínú ipò yìí o 08074805574 bẹ́ẹ̀ ni wọ́n ti hábọ̀ ẹ̀ sínú fámìlì wọn tipẹ́tipẹ́ ọmọ fún ẹ lóyún wọ́n ní láyé ìwọ ni kọ́ ọmọ ọdọ́mọ tọ́ lọ 08074805574 tó o bá ti mọ̀ pé o yegede pé lóòótọ́ ọmọ ọwọ́ ẹ ọmọ wọn ló ní ẹ dákun ìwọ tó fẹ́ kó ọ fẹ́ gbé ọmọ bàfọ́ṣọ àbó ti gbé ọmọ bàfọ́ṣọ ni please don't call my number ìwọ tó jẹ́ pé mo kàn fi ìyá yẹn jẹ́ tí ò dẹ̀ tọ̀nà tó o mọ̀ yín pé bó ṣe rí gẹ́lẹ́ ló ti sọ yẹn ọmọ wọn ní òtítọ́ àti òdodo òun ló fún ẹ lóyún kò kí ń ṣe wípé o fẹ́ gbé ọmọ bà fún ọ̀ṣun tó dẹ̀ lójú táwọn òbí ẹ̀ dẹ̀ ti mẹ̀ ẹ́ ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin tó wá jẹ́ pé bóyá o bá gbé bóyá bí ọdún kan a abo ti e ba won gbe sugbon won ti me boya bi odun meje odun meta odun kan gan ton mo pe wa to mo jo se kini o e jo wa ni wa ni rara ko mo gbon mo kiri ko mo gbon mo kiri omo do mo to omo do mo 08074805574 ona pe fun rara wa la ma gbara wa ko lo awon iya olori buruku ti o tona ton fin ja omo lomo te n bo lo omo lomo je e wa so pe omo yin bo lo mo se finally opo nu yin omo yin fe obi won fun loyun tan e je yawo gan duro ni omo yin opolopo lo je pe yawo odo ni le omo re eleyin loyun ele lo o se bi mo tan ton na tun de o tun loyun e tun bi mo koda ko ni wa e tun leyin na lo ton na tun se be koda ko ni wa e tun lo keru ko nbe na e jo tun olohun iru igbaye wo lele eyin ru baba oko yen wa ye ka be lo wo yin pe ti won ti mo lo sodo abeli gansa ni won fi gba kula ni eyin olagbara mo lori family yin pe no omo yi tin tele omo temi ti pe mo so mo mi lori buruku omo yi oda tori n te je yen nje yin tumo si pe ma je si dojo are dojo gbo te ba je dojo are dojo gbo eyin eyin bo leyin se fe ri e je fun yin lai lo mo wure da kun tori olohun o ti fun yin ni be ni mo du ko mo ti fun yin lawon kan tele tele ri na a lo mo wura nu e je fun yin na e bi pe pagun dale ehan mo mo da kun ejo o a n wi na ni a wi ele ni gbo e ja aje aye wo ni

bẹẹni bẹyin ọba jẹun ọmọ ẹ sọ fún wọn náà kí wọn sòótọ kí wọn tọ ọmọ náà kí wọn kọ ọmọ níbẹrù ọlọrun ọba bẹẹni bẹẹ bá ti tọmọ sọnà tẹ sí kọ níbẹrù ọlọrun ọba ẹ jẹ mọ ipò ṣọọjù ẹ jẹun ọmọ kódà nù fọkànbalẹ lẹyìn ẹ jẹ ṣùgbọn gbogbo àwọn nǹkan tó lè fa kọhún kọ lọjọ iwájú wọn ẹ jẹ ká máa pa tí ẹ jẹ máa mú kúò ẹ jẹ kìlọ fojú kòkòrò wa ẹ jẹ táwọn ọmọ wa sọnà ẹ jẹ tọjú ọmọ wa dáadáa ká tọjú ọkọ wa pẹ́ẹ́ ní kádìlẹ̀ wa mú gbàgbàgbà.

adúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ ju eré náà ni tiwa ni ó máa jẹ́ ìpín wa lọ́jọ́ gbogbo. Oníyàn ṣeun ọlọ́bẹ̀ ṣeun yẹn tí ẹ fi ìfẹ́ náà tẹ bá ní fi kó mọ́lẹ̀. Adúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣeun ṣeun ìnáà ní tanwo yín. Ẹyin tẹ darapọ̀ mọ́ wa ní àti ayélujára, ọpẹ́ lọ́wọ́ yín, ẹyin tẹ darapọ̀ mọ́ wa lórí rédíò yín, adúpẹ́ lọ́wọ́ yín. Aago mẹ́sàn-án ló wúra ìgerege ni kẹjẹ́ kí èmi àti yín máa pàdé lórí àkọ́tún tí fún tẹdọrọ yẹn. Ǹjẹ́ títí ìgbà náà ló ń kóhun tí ẹ fẹ́ bèrè lọ́wọ́ mi tàbí fẹ́ fi tó mi létí? 08074805574 Ǹjẹ́ títí ọjọ́ mẹ́jọ tí a mọ àkọ́tún ètò yín, ètò wa ìsinmi alẹ́ wa sí etí ìgbọ̀ yín, kẹ́ ẹ̀ wà lálàáfíà. Ẹtọ́jú ilé, ẹtọ́jú ọkọ, ẹtọ́jú ọmọ, ẹtọ́jú iṣẹ́ yín. Ọlé ò rí ibi gbé, bẹ́ẹ̀yàn bá yọ̀lẹ ọkùnrin náà ó fi yà jẹ ẹ̀yàn. Ṣùgbọ́n tẹ́yìn náà bá yọ̀lẹ tọ́jọ́ pẹ́yìn náà tó tán, wọ́n tó ní ẹ̀bà ẹ̀yìn náà ṣe kí ni, ẹ ti dá sí ẹ̀yìn gan ti gbọ́ bùkátà. Ẹ jẹ́ mọ̀ pé ibi àwọn àgbà yẹn a sì máa tura àwọn ọ̀wọ̀ àti ìyá tó máa tó wà ńbẹ̀. Bẹ́ẹ̀ ni mú ojoojúmọ́ náà, ó lè jẹ́ bùkátà èèyàn gan sọ́kùn o. Bẹ́ẹ̀ ni gbàgbàgbàgbàgbàgbà ilẹ̀kùn ti yín yìí kò sọ gbàrí àfi múámúámúá. Ọ̀rọ̀ yẹn lè sọ́kùn in torí pé obìnrin kan náà ń bẹ tó jẹ́ pé wọ́n ti níṣẹ́ wọn, wọ́n farabalẹ̀ wọ́n gbẹ̀kọ́ wọn kọ́kọ́ tó sọ pé báyìí di ajá ṣẹlẹ̀ àwọn náà tí mò ń tiyan dá ń bẹ̀. Àwọn náà sọ pé ajá ṣe báyìí járin báyìí járin báyìí eléèlé mi ní tí mo lè fi kún, eléèlé mi ní tí mo lè fi kún. Sẹ́ni pé yóò yá kàn jù kan lọ. So gbogbo yẹn náà ni kẹjẹ́ káwa náà ká máa ṣe bẹ́ẹ̀, ká máa ro papọ̀ mọ́ra wọn títí àjọ mẹ́jọ tá padì lákọ̀tún lórí ètò yín tó wà. Ìsinmi Aláyọ̀ Tọ́lání Aládélájà lorúkọ mi, yẹ̀rọ yín ní àwòkọ́ṣeré ọmọ tán sọ tán sọ tán gbòráyé apẹrẹrẹ ọmọlúàbí wà orí o wà ń bẹ. Ẹ jẹ́ mọ́ kí gbogbo àwọn ọ̀rẹ́ mi pátá yín lólùfẹ́ mi pátá àtẹ̀jẹ́ lẹ́sìn Islam pé a kó gbaradì fún ọdún iléyá. Ara rí láàfi ṣe lágbára ọlọ́run, inú dùn ní ọ̀bá wa o, ẹnu ọbẹ̀ ò dẹ̀ ní ṣẹlẹ̀ lágbára ọlọ́run. Àánú ó dìde ìrànwọ́ fọ̀hún aláṣìírí ó bò ó. Ẹyin yẹn wá tẹ́ ìrìn àjò lọ sílẹ̀ mímọ́ ti Saudi Arabia tẹ́ wà ní àjìbá ìpọ̀tọ́dún yìí, ẹ̀ẹ́dẹ̀ láyọ̀ àtàlàáfíà o, ẹ̀ ní parẹ́ sọ̀hún, ẹ̀ ní tán sọ̀hún láṣẹ lọ́wọ́ ọlọ́run ọba. Ayọ̀ tẹ́ fi lé sí òun náà lẹ́mọ̀ ọba ilé. Ẹ̀yin ọba àwọn àwògede ń gbénu tó bá di ní aago mẹ́sàn-án ìjà pàdé tí fún tẹ̀dọ̀rọ̀ yẹn ní ọjọ́ mẹ́jọ aago mẹ́wàá náà ní ọjọ́ Sunday. A pàdé fàkọ̀tàn ìsinmi Aláyọ̀ títí ìgbà náà. Ẹ tọ́jú ara yín bẹ́ẹ̀ ni kẹ́ ẹ fìfẹ́ lò. I love your wife, love your husband, appreciate your husband, appreciate your wife. Spend ẹ̀náwó ẹ̀náwó kára ó tún kẹ́ ẹ̀náwó kára yín ọbalẹ̀ gáúgáú. Ẹyẹ mọ̀ ṣe tálagbà mọ́ ilé kan bí ìbò, ẹ fún aláyẹ jẹ́nu ilé kẹ́ wa lọ kẹ́ lọ yọ mi fún ọ níta, ṣe understand. Ó tún wọ́n sì kí ẹ tẹ́ pẹ́ ẹ ti fún ọ jẹ́nu ilé, ẹ kàn lọ sí mọ́ lọ rọ̀ ọwọ́ mi ń gbòòrò ni. Àti tá a ti nú ilé ọlọ́run ọba yóò ṣàánú wa. All right, ó dàárọ̀ jàre ọ̀rọ̀ ayọ̀ lásùn ọkọ̀ kan láàjì ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ní báyìí fúnra.